0: from Lagos. This is
1: Jordan.
2: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o abiyamo to fe gori afefe
3: abiyamo chami lede ojo Tuesday 1 ni wese mefa fun iwa tomo re o ile oni mi iwa tomo re loye o ni fi eru fun eru fun yepe fun yepe tori omo re a ronu gile a so pe ka biesi o awo ba wa dupe lowo oba mi to so gbogbo lojo gbogbo nigba gbogbo ti o gbagbe gbogbo wa oba mi to so gbese gbogbo wa ni kokan nani nani nani on ta ba ni la nani awon nani olodumare wa yi ohun ani la gbe laruge ba mi pe jesu mi laruge owo re meji loke o ya ba mi ke ogo go go go go go go go aha adura lama ti gbogbo alabiya ma ti jiti tori re latoru ti bere niyan o ogo agbara ni adura to ni fe ba jade nitori on ti mo gbo ti mi o ba gbegbe se lori re won pada bere lowo mi mama olorun ro paso fa kaye mo ne baba alabiya mo si oleni baba ji radio re soke si mo fe kede nkan kan lara nkan to babiya mo ninu jaju ni pe ko mo re o jaju re lo lara nkan to babiya mo ninu jaju ni wipe ki awon ara adugo ma re wo si wipe iya to jeje so mo nu lo lo yen lara nkan to babiya mo ninu jaju ni wipe ani to ri omo re ran ni katale ko pada de ni ti ran ma ara adugo ni se lara nkan to babiya mo ninu jaju ni wipe ko wa dojo waju ko na wa ma fi pitan wipe on na dabi mo ri o lara nkan to babiya mo ninu jaju ni wipe ani ti won pe ni ja lagbaja tele kan won pada yi oruko yen pada nitori pe lagbaja on ti fo sele lara nkan to babiya mo ninu jaju ni wipe ki abiya mo mo ti omo re keri si akobi lara nkan to babiya mo ninu jaju ni wipe ki iya wa ni leke awon omo school kan fi moto onimo riwo gbe omo re wa sinu le gbogbo ile pariwo no mama abiya mo tode lati bi ise to wo nu ile re lo to wo ri awon omo re to n sakiri nu yara to n da leru to wo n pariwo omo won wipe ariwo yin ti po ju asama so fe pe iru abiya mo be si yo ni nitori abiya mo ta gba gbogbo omo lowo re lojiji omo wipe to ba ti dose ile a ma dake roro ni nitori ko somo to tun sere manu le aisa ta lo fe gba gbogbo omo lowo re lojiji to lo n fe so de abiya mo korofo to lo fe ko na jo keje oja abiya mo lọ́ní agbẹ́jẹ́ lọ́wọ́ rẹ̀ agbẹ́ fíafíale lọ́wọ́ lọ́ní ìpinnu àti ẹ̀tẹ́ rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ ó jílẹ̀ lórí bàbá màmá gbọ́ mi dáadáa báyìí ẹni tá a yé gba ọmọ lọ́wọ́ rẹ̀ kì í jẹ́ pé bí wọ́n jẹ kọ́fù látọ̀run nìyẹn nítorí àwọn kan máa sọ wípé àkọsílẹ̀ ni wípé wọ́n á padà gba ọmọ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ wọ́n bí ẹni ọ̀hún irú àkọsílẹ̀ wo nìyẹn ta ló kọ orí ìkọkúkọ yẹn sílẹ̀ fún abiyamọ tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ nítorí ẹ̀mí mọ̀ wípé ọlọ́run tẹ̀mí kì í ṣe ọba ìka nítorí ọlọ́run tí ẹ̀mí sì kì í kọ́ fún ọmọ ọmọ abiyamọ àní mo fẹ́ ran àṣẹ sílẹ̀ sí ẹni tó kọ ìkọkúkọ sílẹ̀ fún ọ àwọn tí wọ́n ti gbẹmọ lọ́wọ́ wọn rí ni mò ń bá sọ̀rọ̀ báyìí o tó jẹ́ wípé nípa ìkọkúkọ tí wọ́n kọ́ lẹ̀ wọ́n ti sọ abiyamọ òde aláàrẹ̀ tí wọ́n ti fi wọ́n sínú ẹkọ ojoojúmọ́ lónìí irú ènìyàn tó kọ ìkọkúkọ sílẹ̀ fún ọyẹ ìṣẹ̀lẹ̀ tó jẹlẹ̀ sí fọlọ́run máa ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ abàmì tó jẹlẹ̀ sí júdásì máa ṣẹlẹ̀ sí ohun tójú ẹrọdù rínú bíbélì ojú rẹ̀ máa rí ìṣẹ̀lẹ̀ abàmì tó jẹlẹ̀ sí sọ́ọ̀lù yóò ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ abàmì tó jẹlẹ̀ sáwọn ọmọ fọlọ́run náà kú pupa yóò ṣẹlẹ̀ sí ìrírí tí kọ́ra dátúrẹ́lì àti àbúrámù rínú bíbélì àwọn náà máa rí irú ẹ̀ àní ẹ̀yẹ tá gbọmọ lọ́wọ́ rẹ̀ má ronú mọ́ sẹ́ nítorí ọlọ́run gbèsè lọ́fẹ́ gba ṣẹ́ṣẹ́ báyìí àdúrà tá dẹ̀ fẹ́ gbẹ̀mí fẹ́ kí wọn náà fọwọ́ yẹpẹrẹ mú o nítorí tá bá gbọmọ ìkìlí lọ́wọ́ ènìyàn tí yóò bá sọ̀rọ̀ àìsàn ayé ẹni wọn gẹ́ kejì ni yóò bá tún sọ̀rọ̀ ayé àgbà kẹta lọ́wọ́ rẹ̀ tí yóò bá tún rí ìkẹ́kẹ́ sọ ayé àgbà kẹrin lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ẹkú nìkan ló máa sun tí yóò màdúrà gbà bọ́wù kọ́ sunkún títí dàn láwọn àgbà kẹrù lọ́wọ́ rẹ̀ mo wọ́n rán àṣẹ sí ẹni tó dẹ́ lóró lórúkọ yẹ kò ní rí ilé ayé gbé ìwọ́ tó dẹ̀ ń gbọ́ mi ò ní mà lábójẹ́ ń rí lára ènìyàn tó bá gbọmọ lọ́wọ́ rẹ̀ nítorí ọ̀pọ̀ ọmọ òde alárasà ọjọ́ tí jacob gbọ́ wípé ọmọ joseph ti fò sẹ́lẹ̀ wọ́n ló fajú ara rẹ̀ yá pẹ́rẹpẹ̀rẹ́ wọ́n ló sì fi aṣọ àkísà bọ́ra ó sì ṣọ̀fọ́ ọmọ rẹ̀ láìmọye ọjọ́ wọ́n ní nígbà tí àwọn ẹbí wà tù nínú ọkọ̀ jálẹ̀ kò gbà tí wọ́n tó nínú ó lò máa ṣọ̀fọ̀ títí tó wọ́n fi wọ sàárẹ̀ ni tálẹ́ni tó ń gbọ́ mi tí wọ́n ní fi ọ̀fọ́ ọmọ kọ́ lọ́gbọ̀n lórúkọ jésù ẹrù tí àbí ọmọ kì í túwọ̀ ní gbé ká ọmọlẹ́ o yóò ní fojú rinjú pẹ̀lú sàárẹ̀ ọmọ àtúfọ̀ ọmọ fúnni kò ní túfọ̀ ọmọ fún ọtí yanni níwèrè àtúfọ̀ ọmọ fúnni tí sọ nídìí gàgàgẹ́ ò ní yanu lẹ́rẹ́ o ayé ò ní fọmọ dá ọlọ́rọ̀ ọmọ rẹ ò ní pọ̀fọ́lọ́ èyí àbámọ́dákẹ́ nítorí ọmọ o ọ̀rọ̀ látara rẹ látara ọmọ o. Má gbà kí ayé sọ wípé pẹ̀lú gbogbo àdúrà rẹ̀ wọ́n padà gbọmọ lọ́wọ́ rẹ̀. Ìyá yẹ sọ wípé ohun tó bá fẹ́ ṣọmọ kó ṣọmọ. Ẹni tó sọ lọ́jọ́ ọjọ́ sí nígbà tí kẹ́kẹ́ padà ṣe ọmọ rẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀ ló tó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wàhálà wọn ríhun ló padà balẹ̀ sí. Ìdí tá fi ní kí pẹ́ ìpàdé àbàmì nìyẹn lẹ́nìí. Ibikíbi tó bá wà lábẹ́ ọ̀run yìí, ìpàdé pàjáwìrì ti dìde o. Ìfọ́ọ̀tì ìpàdé kíákíá máa sá ni. A pè ní ìpàdé mi ò ní bọ́bọ̀jọ́ ọmọ láyé mi. Bó ṣẹlẹ̀ sí ọrí mi mọ̀ wípé kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀. Bó jẹ́ online ni bó jẹ́ offline ni mo rọ̀ wípé kọ́ darapọ̀ o. Àwọn tó ń gbọ́ ètò yìí mọ̀ wípé mi kì í pẹ́rú ìpàdé yìí o. Ìyá ọmọ ológo tó ń gbọ́ mi. Tó bá ti gbọ́ ètò yìí tó, ìwọ kàn gbé ẹ̀wùwọ̀. Kọ́ ni lọ́kàn wípé ó fẹ́ lọ jẹ́ nǹkan dànù kúrò lórí ọmọ rẹ. Àkókò tá a wà yí àkókò tí a bí ọmọ tòótọ́ gbọ́dọ̀ máa ṣọ́nà. Tó bá ti ń bọ̀ dọ́lọ́ slippers ló máa mú pàdé Jésù nínú mi ní Kọ́lá. Wípé wọ̀ ní bábà tọ̀fọ̀ síwájú ilé rẹ lọ́jọ́ ayé rẹ̀. Àmọ́ tọ́ọ̀rọ̀ kò ní báyìí tó ń rò jẹ́ o. Ayé òní filé rẹ júwe ọ̀fọ́ ọmọ. Òní rógbé bẹ́mi gbé bẹ́mi jí lórí ọmọ o. Ayé òní fọ ayé ọmọ rẹ ṣòfin. Ayé òní fọ ọmọ dẹ́wà lọ́rọ̀ o. Ọmọ rẹ òní tasẹ̀ gẹ̀rẹ̀ débi tí wọ́n ti máa gbẹ̀mí rẹ o. Ayé òní gbẹ́gi mọ́gi torí ọmọ rẹ o. Ọmọ rẹ òní wú ọba ìsàlẹ̀. Òní fúnra rẹ rẹ kó sí dáfíìsì ọmọ rẹ o. Ayé òní fàṣọ ọ̀fọ̀ tẹ ọlọ́rẹ ládùúgbò. Ọ̀fọ̀ òní jẹ́wọ́ síwò àtọmọ rẹ. Ilẹ̀ kò ní gbóná mọ́ ìwọ àtọmọ rẹ. Ayé òní kó gílọ́ọ̀fù ọ̀rọ̀ sí ọmọ rẹ lọ́wọ́ o. Ojú mẹ́rin kò ní padà di ojú méjì nínú ilé yìí o. Ọ̀fọ̀ yẹ lórí ọmọ rẹ lónìí. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní di wọ̀ ní kọ́tò. Wọ́n ní gbé ọmọ rẹ wọnú gbógun o. Ọmọ rẹ ò ní ṣe gángan kẹ́yìn ọjọ́ ayé rẹ̀. Àtẹ̀mí àti wá ní farúgbó ara ṣọ̀fọ̀ ọmọ. Ayé ò ní gbà láfíà ọmọ wa lọ o. Lórí ọmọ ò ní fọwọ́ ra tẹ́gùn. Ó lọ ń pẹ́ ọmọ ṣe o. Ọmọ rẹ̀ ti lọ́pọ̀ ò ní jẹ́ ìpín rẹ̀ màmá. Ayé ò ní fọmọ fòró ẹnikẹ́ni wa o. Ìbànújẹ́ ò ní kọ́lé ti ọ. Ọmọ rẹ ò ní fọwọ́ ẹ lásán. Ọmọ rẹ ò ní di gbé ẹ̀tú ọ̀yọ́. Ewé tó torí ọmọ rẹ jẹ́ ó bàjẹ́ lẹ́ni o. Egbò igi tí wọ́n torí ọmọ rẹ wà yóò yí lé wọn lórí o. Àdúrà òdì lórí ọmọ rẹ ó yẹ ẹlẹ́rùgbé. Iṣẹ́ wọlé ká. Ọlọ́run bá jẹ́ o. Ayé ò ní fọ̀rọ̀ tó ọmọ rẹ sí o. Àìní kò ní yẹ̀yẹ́ rẹ tọmọtọmọ. O ní gbóre ọmọ lábọ̀ màmá. Ohun tó dá òbí rẹ dúró kò ní dá dúró. Ọmọ rẹ ò ṣe dá dúró látẹ̀ni lọ. Ayé ọmọ rẹ ò ní pọnú kúrúbùsù. Tẹ́lẹ̀ jẹ́jẹ́ ilẹ̀ ò ní yọ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní di arúgún. Àṣà sí ọ̀tá ò ní ràn wọ́n ọmọ rẹ. Ọmọ yẹn ò ní kọ́ ti lẹ́tà. Jákọ̀bù bọ́jọ́ ọlọ́jọ́ lọ ọmọ rẹ ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Wọ́n jẹ nkù fọ́mọ́ o. Ìrìn àjọ ọmọ rẹ ò ní dàrú. Ọmọ rẹ ò ní jẹgba ayé. Ọmọ yẹn ò ní kó sọ́wọ́. Kò dẹ̀ ní kó sẹ́sẹ́ o. Ìka abíyamọ ò ní na ọmọ rẹ o. Ọmọ bọ́bọ́ tani ṣé wọ ọmọ rẹ ò ní jíya o. Jésù Olúwa. Ìyá yìí ní àṣírí òun bò ẹjẹ́ àgbọ̀.
4: Láti December ni mo ti ń wa ilé. Nígbà tó wá dijọ́ Wednesday ẹnìkan wá pè mí pé kí n wá wo ilé bì kan pé iye báyìí ni mo ní à. Mo wá pe ẹnìkan pé à báyìí ni ó ṣẹlẹ̀ ó wá ní à. Kí ni ká ṣe mo ní iye báyìí ló wà lọ́wọ́ mi. Mo ó mo ṣe máa rí à láti báyìí. Mo kàn rí 100,000.
3: Hallelujah.
4: Owó tó dẹ̀ parí gbogbo léyìn 250,000 naira.
3: Hallelujah.
4: Bí Ọlọ́run ṣe bá mi ṣé nìyẹn tó dẹ̀ wà jẹ́ pé tèsí ilé tí mo fẹ́ gan-an ni mo rí ìdí ọ̀pẹ́.
5: Ta ló máa rán àánú gbà? Bẹ́ẹ̀ni ká ṣòwò sí ọ.
3: Amen. Màmá ṣe ọmọ wípé ẹni àṣírí rẹ̀ bò lórí ayé wa. Tí àṣírí ẹni bá ti ń Buhari wípé ìrìn àjò ayé òun ò padà falẹ̀ mọ́. Ṣé ọwọ́ rí àdúrà ọ̀rọ̀ ìní Kọ́lá? Kò síbi tó lè yẹ sí nítorí àwọn ọmọ rẹ o. Bàbá alábíyamọ ló ń kéde eléyìí o. Tó bá ti ń bọ̀ gbogbo abíyamọ tó fẹ́ràn ní kò pè wá. Bọ́lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Àgbẹ̀ Ọlọ́run ká nínú ayé gbogbo èyí tẹ́ ń dá ọ̀rẹ́ fún prógámù pé kó lè máa tẹ̀síwájú. Lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé. 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan. Wà á dúró jẹun ọmọ. Iṣẹ́ ọmọ rẹ̀ á ṣojú rẹ̀. Ọlọ́run bàbá alábíyamọ o.
6: Ààyè ló wà.
3: Hallu yá o.
7: Hello, hello, Prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 303434 7714 lẹ́ẹ̀kan sí 30. 34347714. Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
3: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for

0: Ci piace uscire, perché non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, non ho un'acqua, ok, ẹ̀rín mi lọ bá ẹ pé mo jẹun àwọn gbèsè dádì kódà wọ́n ń pè mí wọ́n ń ṣe pé wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ajẹ́ nǹkan tún mi wà worried wọ́n sì fẹ́ mọ ìpẹ́lọ orí inú mi pé kò wù mí pé kí n jẹwọ́ gbèsè pé kí n sá lọ orí pé orí inú mi pé tówó yẹn bá wà màá san ṣùgbọ́n gbogbo èpè yìí tó bá yẹ pé intention nìkan nìyẹn o gbogbo èpè táwọn pípù yìí ń ṣe má jẹ́ ó jẹ́ títí tèmi o gbogbo nǹkan tó ń ṣe má jẹ́ ó jẹ́ tèmi o má jẹ́ kójú tìmí o torí pé ojú òkè ti ọmọ ṣe bí ọba kan má jẹ́ kójú tìmí o má jẹ́ kójú tìmí o kò mú ṣáà dúpẹ́ ṣá àwọn èèyàn ṣáà ń pè mí tó ń pè mí tó ń pè mí wọ́n mú aṣáà worried mo ti wo gbogbo fóònù mi pé ta ni mo fẹ́ béèrè kò sí ti bá béèrè lọ́wọ́ ilé ilé àárín kan sí so èèyàn kọ́kọ́ wá sí mi lọ́kàn wá wò pé ẹni tí mi ò béèrè orúkọ báyìí rí tá àti ẹ̀ sọ̀rọ̀ orúkọ báyìí ṣé kò ní máa look somehow kò kàn ní pé kí n try mo ṣàṣe mẹ́sẹ̀jì ni pé kó jọ pé kó yá mi ní owó pé màá sọ lọ́jọ́ báyìí máa fún ṣá ìyẹn wá ní òkè pé kí n send èèyàn kọ́kọ́ yá mi lẹ́nu pé o ò mọ̀ mí rí o kàn ní kí n send account number mi o ò mọ̀ bóyá màá gbé owó yẹn sá lọ àbí mi ò ní san ní mi tẹ̀ kọ́kọ́ dúró mo ti ń dúpẹ́ lọ́wọ́ lóhùn pé àwọn ò ṣe o ti sọ bẹ́ẹ̀ pé ojú ò lè tì mí ojú ò dẹ̀ tì mí mo kọ́kọ́ ń dúpẹ́ mo ń dúpẹ́ mo ń dúpẹ́ mo ń dúpẹ́ ó ṣàdé o máa send owó yẹn ní wọ́n máa send ẹ̀ ní nǹkan bí 11 àwọn ni kì mo ti gbọ́ mo ṣáà dúpẹ́ mo ń pray náà ni mo kàn sọ fún ọlọ́run pé ọlọ́run before 11:30 jẹ́ ìgbà láti yí o torí ìṣòro táwọn èèyàn pípọ̀ yìí ṣáà ṣe ń pè tó ń ṣe dáàdì o ti pọ̀ jù ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ mo á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run before that 11:30 torí mo ṣáà pray ṣá mo ní bàbá ṣe bí ọba ti ní ọ̀sẹ̀ yìí pé màá kọ owó mo ní bàbá ṣe bí ọba ti sún pé ọ̀sẹ̀ yìí màá kọ àánú mo ní torí bàbá ṣe bí ọba ti sún pé ọ̀sẹ̀ yìí ojú òní tì mí mo ní bàbá ṣe bí ọba ti sún pé ọ̀sẹ̀ yìí gbogbo èrò tó sàtálì lórí mi ò ní ṣe mo ní ọlọ́run jọ jẹ́ nǹkan owó lọ́sẹ̀ yìí má jẹ́ kójú tì mí olúwa jọ mo ṣáà rí pé ẹni yẹn ṣáà send owó yẹn sí mi inú mi ti dùn dádì inú mi dùn tí mo tẹ̀rù pé ó ti tán àṣẹ ọlọ́run tún ṣe ní plans ìyàlẹ́nu kan fún mi ṣáà inú mi dùn mo dúpẹ́ mo ń yọ ọlọ́run pé àwọn ọlọ́run ṣe o torí ọkàn mi kọ́kọ́ balẹ̀ so ibi tí mo ṣáà ti ń pray ṣáà mo tún rí nọ́mbà kan tó ń pè mí tó ń pa ṣé àwọn bíbélì ló ń pè mí ṣèbí mo ti san owó wọn mo ṣáà mi ò ṣáà gbé kan yẹn níta mo bá rí pé sí nọmbà yẹn tún pè mí ege kí ló ń ṣẹlẹ̀ báyìí mo wá gbé bó wá bó ṣe di ẹni tó yá mi lówó nìyẹn o ló ṣàníyà ṣé mo wà òkè mo ní bẹ́ẹ̀ ni ó ní ṣé mo ṣọ́ mo ní bẹ́ẹ̀ ni wọn ní òkè pé òun understand tí mi bá fẹ́ sọ nǹkan tó ń ṣe mí fún mi ó ní nǹkan tóun kàn fẹ́ sọ fún mi wípé wọn láìkí pé kó o máa yá èèyàn lówó ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ tóun kàn fẹ́ sọ fún mi wípé kí n má bọ́dà láti san owó yẹn dádì tó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ yẹn mi mọ nǹkan tí mo fẹ́ kọ́kọ́ sọ mo ní màá pè padà ná mo kọ́kọ́ mo wà surprise mo tún rò pé ẹni tó yá mi lówó bá mo ṣe fẹ́ máa sán báyìí òkè báyìí máa ṣe dádì mo yẹ pẹ̀mí tó ní kí n má wọrí pé kí n má sọ owó yẹn mọ dádì inú mi dùn dádì inú mi dùn mi ò respect yẹn ènìyàn tí mi ò tiẹ̀ lérò pé ó máa ràn mí lọ́wọ́ ló wá ràn mí lọ́wọ́ dádì mo ní bàbá ṣe bí ọba dẹ̀ ti sọ mo ni baba se bi o ba ti so mo so fun mi mo ni baba se bi o ba ti so mo ni won ni ma ko re lose yi won ni ma ko ara re lose yi won ni iya lenu ti mi o gba ri ore ti mi o gba ni ma ko won ni alati alati ya lenu ma ba olohun de se bi e Daddy, you call our long.
1: Hey, that was what you
2: stretch on. Oh, you are Lord.
1: Bemina, somebody say me.
3: Bemina, somebody say me.
1: She has used money in the name of Jesus.

0: Bàkẹ́ta jáká pọ̀. One two go.
1: Fíjọba ìyá rẹ̀.
0: Bẹ́kẹ̀
1: kọ́lá.
0: Máṣe tẹ̀sí máa rà
1: rẹ̀.
0: In the name of
1: Jesus.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Ìmọ̀ọ́lọ́ àti agbára
1: ẹ̀. O
0: máa tọ́ sọ́nà.
1: Yóò
0: bá ọ sọ̀rọ̀.
1: A
0: sílẹ̀kùn ayọ̀.
1: Ayà
0: ọ lẹ́nu.
1: Èlérí
0: àṣẹ fún ọ. Wà á wọlé ògo lọ. In the name of
1: Jesus.
0: Ọlá Wednesday máa
1: pàdé.
0: Omi bẹ sádà yẹn.
1: Wá sí sílẹ̀.
0: A ní ẹ̀mí àgbàna tí òjò owó
1: gidi.
0: Ẹ̀mí yẹn gbọ́dọ̀ fi ọ sílẹ̀.
1: O jẹ́ ma
0: mo ní mo ní amájèlé máa wà lákàntì
1: èyí. Tí
0: èjì owó gidi ó wọlé.
1: Máa sọ nípa ẹ̀rọ la.
0: Ravina Kauba.
1: Mo pàṣẹ
0: ẹ̀mí gbèsè láyẹ̀. Ó yà jáde. Yẹ́n pe àkáǹtì yẹn fún
1: ẹ.
0: 3032670285 Mustapha Solomon Moses òní ló máa gbé jáde ní Fourth Bank lórúkọ Jésù wàhálà àdúgbà. Bí ọ̀rẹ́ rẹ ṣe ń wọ bẹ̀rù ni
1: lórúkọ
0: Jésù olùmọ̀lọ́ wá dìde
1: fún
0: un. Wà á dé ṣe bí ọba.
1: Wọ́n
0: ní wà á ṣe bí ọba.
1: Ìgbà
0: ìwà gbogbo ọlọ́jọ́ bí òní.
1: Òní
0: wọ́dẹ anifásùn.
1: Ìbùkún
0: ọlọ́run àti àánú rẹ̀
1: ìrànlọ́wọ́
0: rẹ̀ ń wọnú ayé rẹ̀. Ìyẹn dáre
1: èrè
0: olúwa
1: happy birthday to you
0: lórúkọ Jésù
1: kò
0: máa rí àánú gbà
1: mo
0: bless àpẹẹrẹ bàbá
1: ẹ
0: mo bọnú bú ẹjẹ
1: jẹ
0: mo rán agbára wọnú ayé
1: ẹ oya
0: gbàgbára ayé ẹ kò dìde kò lẹ́yìn lásán àmẹ́rí ẹ wá o
1: jẹ
0: olúwa wa
1: ojúṣẹ́
0: nìkan fi dáa lójú
1: báyìí.

0: ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyọ̀ lorúkọ tèmi MC Rao ni gbogbo ayé ń pè mí àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lóko a mọ̀ mọ́ àwọn ìròyìn ọ̀hún láàárọ̀ yìí lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ pé ọjọ́ ajé títí dọjọ́ ẹtì náà ni ọ̀túnúwò ìròyìn máa ń dé sí ti gbọ̀nyìn láti aago mẹ́wàá títí dàgo mọ́kànlá bẹ́ẹ̀ abala àgbéyẹ̀wò náà wà ń bẹ̀ níbi tí ẹ̀yìn ara ilé gan ó ti gbé gbogbo ìròyìn tá a kà pàápàá jùlọ tá a bá mú àwọn kókó àti àwọn ọ̀rọ̀ ìyànjú eléyìí tí a jọ fi ojú sùnùkùn wò wọ́n ní òfún wò ó ìwòrì wò ó ohun tá a bá jọ wò gígún ni kó gún ṣùgbọ́n ẹ já ka àwọn ìròyìn eléyìí tó jáde lójú ewé ìwé ìròyìn láàárọ̀ tòní gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí ìjọba fọwọ́ sí tó jáde látàrí ìwé ìròyìn punch níbi tí mo ti rí ìròyìn eléyìí tó ti ń ṣàlàyé wípé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ táwọn ajínigbé jí gbé ní ilé ẹ̀kọ́ ní àwọn ní ìlú esinele àti yàwọ́ta ní agbègbè ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe wọ́n ní ọṣẹ́ ni onírúurú ìròyìn ti ń jáde nípa ohun táwọn ajínigbé náà fẹ́ láti tú àwọn èèyàn náà sílẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ni olórí ilé asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn débọ̀ ògúndòyìn sọ pé ìjọba kò lè fún àwọn agbébọn náà ní ohun tí wọ́n fẹ́ nítorí àwọn nǹkan náà lágbára púpọ̀ tí ìjọba kò sì lè ṣe wọ́n lára ohun tí ìròyìn gbé pé àwọn ajínigbé náà ń bèèrè fún ni ìtúsílẹ̀ àwọn akẹgbẹ́ wọn eléyìí tó wà ní àhámọ́ ìjọba owó bílíọ̀nù kan ṣíṣe àmúlò òfin sharia ní ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn nǹkan míì ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun àláré ìròyìn tẹ̀síwájú o wọ́n ní àmọ́ olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n jí gbé náà wọ́n tún ṣe fídíò kan eléyìí tó ti sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan eléyìí táwọn ajínigbé náà gbé síta nínú fídíò náà ni arábìnrin àlàmú ti sọ ọ̀rọ̀ yìí tó ń rọ àwọn akọ̀ròyìn àtàwọn tó ń gbé ìròyìn nípa ìjínigbé náà láti ṣe pẹ̀lẹ́ kí wọ́n yé gbé ohun tí kò ṣe òótọ́ nínú fídíò náà ni arábìnrin àlàmú ti rọ àwọn oníròyìn ó ní àwọn ajínigbé náà ṣàfihàn àwọn nǹkan wọ̀nyí fún àwọn pé àwọn èèyàn ń sọ pé àwọn béèrè fún òfin sharia ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti owó láti gba ìtúsílẹ̀ àwọn obìnrin náà ni ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ó ní níṣe ni àwọn èèyàn ń mú ohun ìmíì wọ́n fi ń fa òyìnira sí àwọn lọ́rùn nítorí àwọn ajínigbé náà ni ohun tí àwọn fẹ́ kò ju láti gba àwọn èèyàn wọn tó wà ní àhámọ́ sílẹ̀ lọ arábìnrin àlàmú ni òní ìyẹn tí ṣe ìgbà tí a kọ ìròyìn kalẹ̀ ni wọ́n ní ó pé tí fọ́nrán fídíò ọ̀hún jáde ni ó pé ọjọ́ 24 days tí a ti wà níbí o ó dàbí pé àwọn kan ń mú kí ìṣòro àwọn kó bẹ̀rẹ̀ sí ní peléke sí wọ́n ń fi àwọn ìwé ìròyìn kan hàn wọn ìyẹn àwọn ajínigbé ọ̀hún fi àwọn ìwé ìròyìn kan hàn wọ́n níbi tí wọ́n ti ń kọ́ síbẹ̀ pé àwọn tó jí àwọn gbé wọ́n ń bèrè fún ìtúsílẹ̀ àwọn èèyàn kan wọ́n bèrè fún ọkọ̀ wọ́n bèrè fún bílíọ̀nù kan náírà àti ìmúlò òfin sharia ó ní àwọn nǹkan yìí kì í ṣe òótọ́ wọ́n kàn dá ìṣòro kalẹ̀ fún àwọn ni kò sí ẹni tó fi tipátipá mú wa láti máa sẹ̀sìn islam ó ní wọ́n sì fi àwọn sílẹ̀ láàyè àwọn gẹ́gẹ́ bí ohun tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n sọ fún arábìnrin ọ̀hún tí òun náà sì rawọ́ ẹ̀bẹ̀ fún àwọn èèyàn pé kí wọ́n yéé gbé ìròyìn tí ò bá ti mẹ́sẹ̀ ńlẹ̀ jáde pàápàá jùlọ wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ò bèrè fún owó ohun tí wọ́n bèrè fún ojú pé àwọn èèyàn wọn tí ìjọba àpapọ̀ fi sí àhámọ́ pé kí wọ́n tún wọn sílẹ̀ wọ́n ní lára ohun tí àwọn èèyàn tẹ̀ síta ni wípé àwọn ajínigbé ọ̀hún bèrè fún owó tàbí òfin sharia wọ́n bèrè fún nǹkan ìjà ogun nǹkan ẹyọ kan eléyìí tí wọ́n bèrè ni ìtúsílẹ̀ àwọn èèyàn wọn wọn kò nílò ọkọ̀ débi pé wọ́n nílò owó ìjọba arábìnrin náà ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ń gbèròyìn káàkiri wípé kí wọ́n dákun dabo ki won ye gbe iroyin ele ti o se tori pe wahala na ni nda sile ninu lorun awon ogundoyin so ninu video na wi pe se to ba je pe eyin ni gomina ipinle oyo se ma gba lati fun awon agbesumo mi ni owo goboy nkan ijagun ati agbekale ofin ele ti ko tako ti o tako agbegbe ipinle oyo be na lo ntesi waju oni se eyin ma fa awon agbesumo mi lawon kan yi ti won ma fi gba awon sile lagbegbe igberiko ele ti won tin sose ni arabirin na rawo ebe o ipe ke dakun dabo ke ye gbe iroyin ele ti o fese mule ke ye gbe kaakiri ori ero ayelujara bakan na inu iwe iroyin punch ni iroyin ile na wa laaro yi won ni nkan fararo fa awon ologun meji kan lojo aje ojo kejo osu kefa odun 2026 ta wa yi nigbati awon kan ele ti won fura si pe ajinigbe ni won ti won kolu agbegbe magbon etido ni mowe ni ipinle ogun ti won si pa soja kan ti won se ikeji lese won ni bo ti le je pe awon agbebon ni awon ara agbegbe na ti le kokoro pe won yade ile ise olopa ipinle ogun fidi e mule pe isele na ki se ti bandit rara o magbon etido ni mowe ni ijoba ibile obafemi owode ni ipinle ogun na
1: Instagram Jordan 105 FM
0: ni won ti gbe iroyan hun jade won ni owo aro ojo wa awon osoju mi koro se so o olugbe agbegbe na awon na ba awon akoroyin won soro won salaye wi pe seri togun togun ni awon ajinigbe na de o oni bi won se de ni won doju ko ibi ti won fe kolu bakan na ni foran hun o kanle o kanta to si jade lori ero ayelujara o ti enikan to pe ara re ni jimo owo labi to ni ohun ni alaga agbegbe onidagba soke ajumo ni salaye pe okunrin kan ele to nwa kusa iyepe ti awon ko ti awon mo si kapo ni awon ajinigbe na fe jigbe lo lati dena ijinigbe na ni awon soja meji to nso kapo fi koju awon ajinigbe ohun bo se wi nigba na si ni won yibon fun omogun ohun ko to di pe ohun ba isele na o ba lo gege bi won se wa tesi waju ninu we iroyin punch laaro toni won ni jimo tesi waju pe ibon na lo pa soja kan ti keji si faragbota sugbon ti koku ni ti e won ni ko si bandit ni magbon awon ajinigbe lo wa koju awakusa yepe kan ele ti won poruko re ni kapo lasiko ikolu na ni eso to nso won pade iku ojiji ti ikeji re si farapa be ni foran hun ele to jade lori ayelujara na salaye pelu afikun pe iroyin eke ni pe bandit ti wo magbon etido ni mowe ni agbe ipinle ogun won afikun oro won pe awon olopa ologun atawon eso alabo mi won ti wa ni agbegbe na lati tete wa nkan se si ohun to nsele papa julo lati se alaabo fun awon ti won gbe agbegbe ohun kawon eyan to nbe be ti won le ni ifokan bale oro po ninu were ohun were yin punch laaro toni papa julo ile se olopa ipinle ogun lale ojo aje ni alukoro olopa ipinle ogun iyen dsp oluseyi babaseyi lo fi atejade kan sita lori isele yi ninu atejade na lo ti fi idi iku soja kan mule ati pe ikeji n gba itoju nile iwosan dsp babaseyi so pe ko so ohun to jo bandit tabi agbebon ninu isele ohun o bi ko se pe isele yi iwa odaran lasan ni leyin isele na ile ise olopa pelu ajosepo awon ologun won tete ko awon eso alabo lo si agbegbe na won si bere ise lati mu awon to lowo ninu isele ikolu ohun o wa ninu iwe iroyin punch laaro toni e le lo gba change iroyin ohun be e ba lekun rere nbe o iwe iroyin punch lo gbe jade laaro yi bakan na iwe iroyin these days na ni iroyin le ma ti jade o won ni ile ejo giga kan nilu eko ti gbe idajo kale pe 110 billion naira ele ti ile igbimo asofin agba ti won na lati ra oko ayokele atawon ajemonu mi fun awon fun ara won won ni ko ba ofin mo idajo na oni won gbe kale ti won si salaye si waju wipe idajo yi o ti idajo yi tubo tun asiri awon asofin orilede Nigeria idajo na lo waye ni waju adajo yelim bogoro leyin ti aja feto moniyan ti eka ti serap pe ejo to pe ejo lori pe ko ba ofin mu bi awon asofin na bi won se na owo na igbejo yi tubo tu asiri awon asofin orilede Nigeria bi won se man bu owo fun ara won ti won a si ma fi owo ilu se ara won lore ati ara ilu ko si nimo gege bi won se te si waju gege bi ohun ti a gbo o ti iwe iroyin these days to gbe jade won ya 40 billion naira soto lati ra oko ayokele fun asofin iye won toto 465 won si ya 70 billion naira iye 80 imi soto gege bi owo ajemonu fun awon asofin ele ti won sese dibo yan leyin eto idibo odun 2023 owo ti won na fun ara won yi lo bi opo ara ilu ninu papa leyin ti won na
1: Lagos lesson on the go at www.jordan105fm
0: gogo ele ti won pe ni ti won ko ni akole re ni ebo public procurement act 2007 ni won ko sibe ajo na tun so pe o je asilo ipo fun awon asofin na eyi ti won pe ni riru code of conduct for public officer gege bi won se te siwaju serap na ta eje ele ti won je fun ara ilu lati sin ilu amo kaka ki won sin ara ilu ara won ni won lo ni won lo nsin nile asofin gege bo se so o ni se la won asofin ohun ni won kan bu owo ati ajemonu fun ara won lai bikita fun ofin ele to de sise be won ni won ko bi kita fun ofin ele to de sise igbese ohun ti won gbe o wa ro ile ejo ko so boya owo ti won na ohun ye labe ofin Nigeria tabi ko ye ele wa ninu wero yin these days la ro yi adajo bongoro vidi re mulex pe owo ti won na ohun ko ba ofin mu gege bi ajo serap mo gege bi won se se agbekale oro ohun ni waju adajo ile ejo ohun tun vidi re mulex pe awon olujejo ko tele ilana ele to ye ki won tele ki won to gbe owo ohun sita adajo so pe ko ba ofin mu bi won se gbe owo na jade ati pe awon asofin ohun awon asofin ohun se be fun anfani ara won nikan ni ele ki se fun idagbasoge awujo oro po nu we iroyin ohun e lo gba change e ninu we iroyin these days keyin na o se ri e laaro to ni

tẹ̀síwájú láàárọ̀ tòní lórí ètò wa ọ̀tún inú ìwé ìròyìn ní ìkànnì jordan 105.5 fm. níbẹ̀ náà láti ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ṣe mú ìwé ìròyìn daily post náà òun ni wọ́n ṣàlàyé wípé ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní kàṣálà muhammad eléyìí tó jẹ́ ògbóǹtarìgì ajínigbé báńdíìtì òun náà ti ní ó ti ní ẹ̀wò ṣe é rí ọ̀gágun ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gágun ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà èyí tá a pè ní abubakar rabi àti aya rẹ̀ eléyìí tó orúkọ rẹ̀ ń jẹ́ ajiya amina abubakar wọ́n ní ẹ̀wò àwa gangan àwa ò tí ì ṣetán láti fílẹ̀ báyìí o tí ẹ bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ṣùgbọ́n àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ti ní kò sí àní-àní àwọn ó gba ọ̀gágun ọ̀hún kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún ṣùgbọ́n kàṣálà muhammad eléyìí tó jẹ́ ògbóǹtarìgì ajínigbé báńdíìtì ó sọ pé kò tó ń tẹ́ ṣe kódà kẹ́ kó ológun kó tó mílíọ̀nù wá wọ́n ní ẹ̀ lè ráwọn mọ́ wọ́n tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí nínú àkálẹ̀ ọ̀rọ̀ kan eléyìí tí a mọ̀ sí audio record eléyìí tí wọ́n ní àwọn ikọ̀ agbésùmọ̀mí báńdíìtì ọ̀hún eléyìí tí wọ́n fi síta látàrí ìfi ohun ránṣẹ́ eléyìí tí wọ́n fi ránṣẹ́ tó sì gba orí ẹ̀rọ ayélujára kan òun náà ni wọ́n ti sọ wípé ṣe é rí eléyìí tí ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí kò ń ṣe ohun tí a fi fi ẹni tó ti fi ìgbà kan jẹ́ ọ̀gágun ọmọ ogun orílẹ̀-èdè yìí jàre ìyẹn abubakar rabi àti ìyàwó rẹ̀ ajiya amina abubakar tá a fi wọ́n lẹ̀ ẹ ti ohun tó tó àti ohun tó yẹ bẹ́ẹ̀ bá kọlù wá bẹ́ẹ̀ bá gbógun wá àwa gan mọ̀ ẹ mọ̀ pé lákọlàwà bí ìbọn o wọ́n ní àwọn ikọ̀ agbésùmọ̀mí báńdíìtì yìí àwọn gangan náà ni wọ́n ń dúnkokò mọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà pé kò sóhun tẹ́ ṣe kódà kẹ́ ẹ rí i dájú pé ẹ ṣe ohun tó tó àti ohun tó yẹ tẹ́ ẹ bá fẹ́ ká fi ọ̀gágun tó ti fẹ̀yìntì ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn major general abubakar rabi àti ajiya amina abubakar tẹ́ ẹ bá fẹ́ ká fi wọ́n sílẹ̀ ó wà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní. látàrí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ náà ni ìròyìn eléyìí ti jáde o wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ gíga èyí tí wọ́n mọ̀ sí northwest university tó wà ní ìpínlẹ̀ kano òun ni wọ́n ti sọ̀rọ̀ o pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àgbáríjọpọ̀ àwọn olùkọ́ ọbẹ̀ òun ni wọ́n ṣàlàyé eléyìí tá a mọ̀ sí asu ìyẹn academic staff unions of university ti ẹ̀ka ti ìpínlẹ̀ kano òun náà ti pe ìjọba àpapọ̀ wípé ìjọba àpapọ̀ ẹ wá o ẹ dúró ná ṣé ẹ ń ṣe wá níkà ni àbẹ́ ń ṣera yín níkà òun tẹ́ ń ṣe yìí wọ́n ní kò bójúmu ẹ san owó tẹ́ jẹ wá náà ẹ jẹ wá lówó náà owó ń bẹ ńlẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀síwájú wọ́n ní bẹ́ẹ̀ ló jẹ́ wípé àwọn owó kan wà tó jẹ́ pé ó yẹ kó jẹ́ àjẹmọ́nú fún wa ìyẹn tọdún tó kọjá ọdún 2025 ẹ̀sán wọ́n ní àwọn àjọ asu òun ni wọ́n dẹ̀ ní pé gbogbo àdéhùn eléyìí tó wà láàrin àjọ asu àti ìjọba àpapọ̀ wọ́n ní wọn ò múṣẹ́ o àwọn àjọ yìí òun náà ni wọ́n wá sọ wípé a ti ní sùúrù tó o tẹ́ ẹ bá lé ewúrẹ́ títí títí tẹ́ ẹ lè kan ògiri bó bá yíjú padà sí yín kò sẹ́ni tí ó bí o ohun tó bá sì wo ewúrẹ́ náà ni ó ṣe fún ẹni tí ń lé o wọ́n wá ṣàlàyé pé ìjọba à ń fi eléyìí fàyín létí for the last time bí àṣẹ lè bó ẹ san owó wa àwọn owó tẹ́ ẹ jẹ́ lẹ̀ yín àjẹ́lẹ̀ owó tẹ́ ẹ jà wá sù ẹ san o bẹ́ẹ̀ bá san ohun tẹ́ ẹ lérò yóò ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ṣé rí gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí ó ń fa kùdìẹ̀kudiẹ fún àwọn iléèwé gíga torí pé inú dídùn báyìí náà ni máa móríyá o wọ́n sì ní kú iṣẹ́ béèrè òun náà ní mórí oníṣẹ́ wú wọ́n ní ṣùgbọ́n ẹ̀ kí wa ẹ̀yìn wá ẹ̀ san owó tó yẹ kẹ́ ẹ san a náà lẹ́bì a jẹun a mu a wọkọ̀ a rèpo sọ́kọ̀ a ṣègbàṣàwò wọ́n ní ṣùgbọ́n ìjọba àpapọ̀ àti ní sùúrù tó o ẹ ti lé wa kan ògiri a yìí ju padà sí yín o àwọn asu tẹ̀ka ti ìpínlẹ̀ kano ni wọ́n sọ̀rọ̀ láàárọ̀ tòní ó wà ní ìròyìn daily post.

Ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn ilé náà ti jáde o. Tí wọ́n ní àwọn àgbààgbà ìlú ìlú kan tí wọ́n pè ní Mangami Didi ní ìjọba ìbílẹ̀ Maradun. Òun gangan náà ni wọ́n ní àwọn àgbààgbà tó tó 50. Òun ni wọ́n mà ní wọ́n ti wà ní akálà akoto àwọn ajínigbé o. Akàtà wọn bẹ̀ wọ́n ní àwọn ti jí wọn gbé o. Àwọn 50 àgbààgbà ìlú 50 elderly people. Ni wọ́n ni wọ́n ti jí gbé báyìí o àṣẹ ilé ìbò nù àwọn ilé ìbò ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ni 50 elderly people ìyún ni wípé 50 àgbàlagbà eléyìí tí wọ́n jẹ́ ọmọ ìlú Mangami Didi ní ìjọba ìbílẹ̀ Maradun ní ìpínlẹ̀ Zamfara. Òun ni wọ́n ni wọ́n ti jí gbé báyìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ni wọ́n ti wà ní akàtà àwọn ajínigbé eléyìí tó sì jẹ́ pé kò bójú mu kí dẹ̀ ló fà á. Òun ni wípé látàrí bí àwọn àgbààgbà ọ̀hún bí wọ́n ṣe pe àwọn ajínigbé gbé ọ̀hún pé ẹ wá ẹja sọ̀rọ̀ kíkọlù dẹ́ ń kọlù wá ní agbègbè wa yìí kò tẹ́wa lọ́rùn ẹja jọ fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ ìṣíwò ìfò ìwò ni ohun abájìjọ wẹ̀ jẹ́ ogún síbì kan wọ́n ní ìpàdé yìí ó ní àwọn àgbààgbà ọ̀hún ni wọ́n bá àwọn agbésùmọ̀mí ajínigbé ọ̀hún ṣe o kó tó di wípé bóyá ìkánú àwọn agbésùmọ̀mí ọ̀hún tó jẹ́ ọ̀gá wọn ó bá pé kí ni kí lẹ̀ ń wí kí lẹ̀ ń sọ ṣé irú yín là ń sọ ni ṣé ìlẹ̀ ìbá wa ṣèpàdé ni àníjọba àpapọ̀ lábẹ́ bá ṣèpàdé kì í ṣerú ẹ̀yìn ó yá ẹ̀yìn àwọn ogun ẹ fìbọn sì wọ́n wọnú igbó lọ wọ́n ní báyìí sí àwọn àgbààgbà ọ̀hún wọ́n yẹ sì wọ́n wọnú igbó lọ rèé o wọ́n ní wọ́n ti jí wọn gbé o àwọn 50 àgbààgbà eléyìí tí wọ́n jẹ́ ọmọ onílùú ní ìpínlẹ̀ Madu ní ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti jí gbé báyìí. Ìwé ìròyìn Daily Post náà ó sọ nípa ẹ̀ ẹ gba change ìròyìn ọ̀hún láàárọ̀ tòní.

ẹgbẹ́ òṣèlú APC All Progressive Congress ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó wọ́n ti kéde ẹni tí yóò jẹ́ igbákejì adarí àwọn obìnrin fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún o ìyẹn Damilọ́lá Sonayan James òun gangan ni wọ́n sọ ọ́ wípé yóò jẹ́ igbákejì adarí àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn APC gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ gómìnà eléyìí tí wọ́n jẹ́ ọmọye fún ọdún tó ń bọ̀ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó dókítà Ọbáfẹ́mi Amsat gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé tí wọ́n sì ní ṣe rí ẹni tí láti ẹnu ẹni tí ọ̀rọ̀ náà ti jáde òun náà ni alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Èkó ìyẹn Cornelius Ọ̀jẹ́labí òun gangan ló jẹ́ kí ó yẹ àwọn akọ̀ròyìn ìyẹn lánàá ọjọ́ ajé Monday pé ẹni tí ó jẹ́ woman leader wa fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn deputy igbákejì woman leader fún ẹgbẹ́ òṣèlú APC òun ni ìyá wa Damilọ́lá Sonayan James òun ni yóò jẹ́ o wọ́n gbé jáde láàárọ̀ yìí bákan náà ojú ewé kẹsàn-án ni ìròyìn eléyìí ti jáde o tí wọ́n ní àwọn agbébọn afurasí bandibandi tí wọ́n ń dìdìkudì bí ìbọn bí nǹkan kan àwọn ìjẹ́ olóró làwọn ń dì kiri tó fi ń dìtì òun náà ni wọ́n sọ wípé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe ní ìlú Mòwe òkè mo ti mú ròyìn lẹ́ẹ̀kan má tún mú mọ́ ó wà nínú ìròyìn Daily Post láàárọ̀ tòní.

àwọn àgbáríjọpọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìlera tí wọ́n kóra àwọn jọ wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ báyìí ò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí látàrí àkójọpọ̀ wọn àti ohun tí wọ́n ń dojúkọ látàrí bí wọ́n ṣe ní ìjọba àpapọ̀ wọ́n kọ̀ ò láti ṣe kíni láti ṣe àwọn ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní pàápàá jùlọ ohun tó burú jù ń bẹ̀ òun náà ni owó oṣù eléyìí tí ó jẹ́ pé wọn kò ṣe ìlànà rẹ̀ bó ṣe yẹ kó lọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága gbogbogbò tó tún jẹ́ ààrẹ fún àwọn medical and health workers ìyẹn workers union ìyẹn fórílẹ̀-èdè nàìjíríà ìyẹn kabiru minjibiri òun ló ṣàlàyé ò ló jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó tó àwọn oníròyìn létí gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé níbi tí wọ́n ti ń ṣe àpéjọpọ̀ kan eléyìí tí wọ́n pè ní international labour conference ìtòwáyé gangan náà ni wọ́n ṣàlàyé pé ẹ wò ẹ ṣàánú wa ẹ bá wa bẹ̀ jọba o kí wọ́n san owó kí wọ́n san sálárì ẹ rí owó yìí kí wọ́n ṣe àtúntò rẹ̀ ìyún ni wípé àwọn kùdìẹ̀kudiẹ kan ń bẹ nínú owó oṣù eléyìí tí wọ́n san fún wa bí wọ́n bá sì san kò ní lọ déédé bó ṣe yẹ kó lọ déédé o tẹ́sí mọ̀ wípé àwa gan ni gbòógì láwùjọ jù torí pé ètò ìlera wọ́n ní health is wealth bí àṣẹ léèbó ìní pé bí ìlera bá wà tí ìlera péye dáadáa òun náà ni ọ̀rọ̀ ó fi wọlé o wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní gbogbo ohun tí àwọn ń béèrè fún òun náà ni kí wọ́n ṣe àtúnṣe owó oṣù àwọn kí wọ́n lè dájú wípé wọ́n ṣe ohun tó tọ́ pàápàá jùlọ fún àwọn dókítà àti àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nípa ètò ìlera fún ara bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ̀síwájú pé gbogbo ohun tí à ń béèrè fún yìí òun náà la mà ti gbé síwájú ìjọba àpapọ̀ látọdún 2016 síbẹ̀síbẹ̀ wọn kò bójú wo wọn fi mú fín ni wọn ò fojú sunùkùn wo wọn ní eléyìí sì rèé kò jẹ́ kí inú wa dùn inú dídùn ní móríyá ẹ tọ́jú wa àwa tá à ń tọ́jú àwọn èèyàn àwọn tó yẹ ká lò gan ní àwọn ilé ìwòsàn àti àwọn health center káàkiri wọn ní àní wọn ní eléyìí sì rèé àwọn ń bẹ̀bẹ̀ ìjọba à ń bẹ̀ yín ni o kó má ti pé àáfà gidi ṣe o ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ dákun dábọ̀ ẹ tètè bá wa wá nǹkan ṣe sí i ẹ wo ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí àwọn náà sọ̀rọ̀ jáde ọ̀nà tó ń dunni náà ní pọ̀ lọ́rọ̀ ẹni ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní.

0: Hello.
1: Hello, Talo. What is
0: that? A good one.
1: A good one, Renisa.
0: Okay, we will get down family.
1: A king, you.
0: Oliver, you are in the car.
1: I'm here, Dumari.
0: I'm here, Dumari. I'm here,
1: Dumari. I'm here,
0: Dumari.
1: I'm going to go to the business.
0: Capital punish ẹ lọ ma fún gbogbo ẹni tó bá ti jí rẹ gbé àti ẹni wọn jí tó jí ẹgbẹ ṣe.
1: Ẹ bá ńlá capital punishment yẹn bí ibo ni kò ṣe lọ sà.
0: Capital punishment ẹni tó bá ti wọ̀ ọ̀daràn bíi kọ́ mú kọ́ pa á. Ó jalè dá kó jí rẹ gbé tàbí kọ́ gé lápá kọ́ gé lápá kọ́ gé ẹ̀kọ́ kọ́ máa sọ ọ́ di gbóndúkú. Gbogbo wà burúkú yẹn máa káṣẹ ńlẹ̀. Gbogbo máa ń lé mú ọtọ́ ń dà ọ́lẹ̀ ìwà burúkú yóò máa gogò sí mi.
1: I'm going to go to the hospital.
0: Àwọn èèyàn wá tún àrèjò ọ̀hún tí wọ́n lẹ̀.
1: Wọ́n máa jẹ́ ìjọba
0: lọ́rùn. Capital punishment ní kápá ṣe. Ṣẹ́ǹ gọ́ sí ìrọ̀bọ̀.
1: Ṣẹ́ǹ gọ́ sà.
0: Ọlọ́run pẹ̀lú àbójú tẹ́lẹ̀.
1: Ẹ ṣeun, God bless you. Bàbá wa kàdé ẹlẹ́wẹ̀kùn láti Sango 09060332.
2: Ẹ̀lọ́ ẹ̀yìn tèmi, ẹ káàárọ̀.
1: Ẹ máa káàárọ̀
2: ọmọ kan tó tóni
1: látàárọ̀ o. Àwa
2: Ọ̀gá ọ̀rọ̀ ajínigbé ni Amaru Sọ́tọ̀ Amaru Sọ́sì. Gbogbo ó yí ẹlọ́ǹgbà wa lọ àwọn ẹ̀dá lọ.
1: Ó dọwọ́ ẹ̀yìn àgbàgbà ẹgbà wá o.
2: Ibi tó mi fi wù ú ni wípé àwọn àdúgbò tí à ń gbé ká fojú àwọn ènìyàn àtijọ́ yìí pé àmọ́ kókó iṣẹ́ tí wọ́n ń ṣe tán bá kúrò ládùúgbò lórí ju oṣù méjì mẹ́ta mẹ́rin. Wọ́n bá dé àrí ìṣesí wọn wípé iṣẹ́ tí wọ́n ń ṣe ò ní kókó ká fojú owó àwọn èèyàn yẹn nípa àwọn èèyàn kan ń ṣiṣẹ́ táwọn iná àwọn ìwà náà ló ń gbé wọn jábọ́ látọ̀run. Àwọn àlejò pẹ̀ nìkan pé kò fáwọn àlejò ìrẹ̀kẹ́ àwọn èèyàn wà láàrin wa tó àárín wa kan fi dàpọ̀ mọ́ wọn. Èpè ń bí a bá ní ká gbé irú ìgbésẹ̀ tó mi ń rò lọ́kàn yìí. Orí ìgbésẹ̀ tí mo ti ń rò tipẹ́tipẹ́ ni èmi nígbàgbọ́ wípé a máa ń rí ọ̀nà àbáyọ láti ibẹ̀. Àwọn èèyàn kan wà láàrin wa tó yẹ pé èmi mọ̀ wípé wọ́n ti dàpọ̀ mọ́ àwọn àjòjì yẹn òun làwọn àjòjì yẹn ti ń ráyè ṣiṣẹ́ yẹn lemọ́lemọ́.
1: Ó dà ẹ ṣeun. Hello. Tẹ́ ẹ bá ti pè wẹ́ máa yí rédíò yín lọlẹ̀ èyí tí ò gbọ́ méjì o. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, ẹ ti wà ńbẹ̀, ẹ bá ń gbóhùn sókè. Orúkọ yín àti ibi tẹ ti ń pè.
3: Orúkọ mi ni ìyá ẹ̀ka ti bẹ̀rẹ̀.
1: Láti bo.
3: Láti ṣàgá.
1: Láti ṣàgá. Ẹ súnmọ́ fóònù yín yẹn dáadáa.
3: Mo súnmọ́ dáadáa.
1: Ok, màá ṣe mọ́.
3: Ọ̀gá wa àti àwa tá a ti ẹni tá a jẹ́lẹ̀ sórí ní orílẹ̀-èdè Nàìjíríà.
4: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best.
3: Ẹ ṣe
1: mọ̀.
5: 090-6000-335.
6: Ah,
5: could you put them? So, by just so, I can be inside, I might be no agent, lower. Eh, one gas, okay. OT 2000 era, long will be come by. I want to do 1 kg, 1 7, Nimu file, lad, but you are like Berro Dumbi, Lana. You have a show work at an armor, OT 2000 era. As I say, eh, Joba, whatever Dawa Kada, see, so does it, a bit. Ki la se si bayi baba
6: e lawa ijoba yi ara ile mi
5: eyin amofin eyin mofin eyin le n so
6: baba te wa mofin do ti Nigeria te lo fin ni ke ri ara se ijakule ijoba na ni gbogbo itero an so wele hin ara ijakule ijoba ni iru to ba se wi pe won fe ran ara ilu won ni koko gba yin laye rara won ti ma moju to kiakia. What you want to cut ya? When my BC analysis is calling you, me city, railway, more Faka, I want to get yet in it. I want you to go on by it. Baba, more Walunko one thing. The Koroko Lunkoa, own signal, see your back. I'm only Gapule. Never thought it was times 50 years I get a little. Two institutions who are born here won't be only Gakule Homo. Only Gakule, you know. If you also pay, can you support our rabbi's baby Sharia, Baba? Use agents of Nigeria who are proof like a talk of who are without a bella one so. Allah, our rabbi is a power of Sharia.

0: Entrepreneur, can possibly be. Yes, so my people, this is not. Jordan Drive, now they listen to so get better information.
1: Arabi, two de si joba to tun eh so nkan to ko se ri pe ole fo to jare lana oni mi an so pe won ni komu lo tini kan won book fan wa won ni komu won so pe ilo si wa pe won de so ko fe se Nigeria ni ele oni an kin so ge bo la lo a mo to mo Nigeria oni ka kon so ti eni eh wo ma to ni ko da ta tin gogo lo jigbe Pale me wan Canada tin wa ara le ni pe ko n le to me wan ni Canada to tun se mi nkan be kilo to wa to wa lo je podo won ku ge ma fo e na ti lo ba lo te pelu a ise ta won do pa se ni ka ni ma lo pa se ma nti won gba mi ka na se na ni gbo awon mo yi na wa ti tun won sile ba yo mo ba na le se soja gan ta ibo won to ti awon ara bi ba lo fe ku yo be bi ru ko re nkan ta fe ku
2: ba
1: mi ni wa mo ni won ba de mi ijoba ru toju won mo pa gba ba na ona ni ki a ma je family won so olorun ma gba Nigeria na won ko mo se ma so na ni olorun ko le gba a ni labo kankan olorun labo wa
2: aduro
1: agba
2: yes sir yes sir ke eyan ti e ma ji eyan gbe bi igba te ese nla ma ni ke he awon don se ru e won wa won mo bi dara won ku si hello
3: hello
2: e ka ro
3: e ka ro
2: yes sir o ko yan bi te tin pe wa sir
3: ajoba
2: lati tube
3: yes sir
2: yes sir awa pelu yin gbogbo Nigeria lo ngbo yin
3: ke awon people yin ni ke awon ba di won pe to ti dagba ijoba re abi ijoba ni won fe wa bi ti won wa ni eyi bi lo won yin lo ere keji awon people yin ko si bi ti won si ti awon to gba ko wa awon go fi ko ma wa jo ko wa laani awon community kokan so that won ma ri awon to lo jo won kon be yen o wa ma ti ti ma mu won ere ni ere da do veda ti se kiga government pop awon lori awon army yen abi for that no kon mo kon cha won jo e ti o ba da gba pe kon le for ibiri go do bayi o a o fe buku ara ni Nigeria mo ke to o ba le se for resign e do se kon gbo go fi be o bi pa yon ju
2: to o da esa ibere te bi emi o le da yin lo tori ile agodo le mi wa oniroyin le mi hello e ka ro
3: hello e ma binu kon le do la lo pe pada
2: okay sir
3: bẹ́ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ àwọn èèyàn wa ọjọ́ ṣẹrọlọ́pàá àti sójà yìí gbogbo àwọn tó ń jẹ́ security officers káwọn èèyàn wá jọ ọmọ dọ̀bà lẹ̀ wọ́n má máa dá wọn lébi ìjọba nàìjíríà láláṣẹ oníjàkulẹ̀ wọ́n dá àwọn pípé yìí kulẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ọlọ́pàá sójà à ń sọ̀rọ̀ kọmíjọlá à ń sọ̀rọ̀ ràwọ̀ à ń sọ̀rọ̀ bàbá gbogbo àwọn tá ń pè ẹbí wa ni wọ́n ti dájú òtọ́ pé kọ́ kú wọ́n kó iṣẹ́ dáadáa ní wọn lọ́wọ́ ní kọ́ lọ́fíìsì àwọn kìnnà yes àwọn ọ̀daràn wà ní gbogbo àwọn tá a rí ọlọ́pàá ń gbọ̀tọ̀ sí kò sádàánù láàrin àwa náà tàjára nìyí kí wọ́n jọ ká máa fi ọ̀rọ̀ tì wọ́n nínú ká má kọ̀ máa sọ pé wọ́n ti ṣe kinní kan wọn ọ̀dá wọn ìṣe kinní kan ìjọba ní níjàkulẹ̀ àwọn ni kádojúkọ àwọn ni kádojúkọ ẹlẹ́ẹ̀kejì bàbá àtàndá ohun tó ń sọ ìtara lé mú wọn ká pa ọ̀daràn kò ní kí iṣẹ́ òkèèrè kò ní kí ọ̀daràn tán lẹ̀ o àwọn ìlú tó jẹ́ pé capital offences wọ́n má ṣe ń pọ̀ ní ìsọ̀fẹ́ǹsì bẹ̀ wọ́n rọ̀ fún ọ̀la nílò bàbá èkéré máa dùn àbíkẹ́ orúkọ bàbá yẹn tó lọ kínní tó lọ ọ̀gá afẹ́sì wọ́n má ṣe wà lẹ́wọ̀n tí ń ta that is rule of law. If it is properly handled, America beru, kese joba wono beru, kese long wono beru. Oh, beru long juwa lo, o si nyon tima, kese fima keke ya wong bayi, o pari, o di gaji, o baba e kwepi.
2: Eshu. 0906003352.
1: Hello,
2: Carol. Hello. Hello, sir.
1: Yes, sir. Comrade, you be a lot of bad crossing.
2: My comrade, Aluta continua.
1: Yeah. This is to Celeste.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show.
2: We pay
4: and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday.
2: Oh,
6: This
7: is now Antonio conversation with the boys.
6: Sorry, we don't solve problem. I want this money. We don't know if any Lọpa àwọn Amẹ́ríkà wọ́n máa fẹ́ kíní yẹn bí atẹ́ fún àwọn tí wọ́n jí gbé yẹn wọ́n ṣe àwọn sẹ́yìn ṣé rí gbogbo àwọn agbésùnmọ̀ mí yẹn wọ́n máa pẹ́rìṣì wọn ni ìjọba wa dẹ̀ ń gbọ́ wọ́n mọ̀ tó bá jẹ́ àwọn ọmọ wọn ni gẹ́gẹ́ bọ́ ṣe ń sọ wọ́n ti ṣe ohun tí mò ń sọ yìí. 1 billion tó fẹ́ pé wọ́n bèrè tán ṣe fọ́n náà tí àkáǹtì kan máa sáṣí. Kíló ni wọ́n ń pa 1 billion yẹn Mákindé kò lè ló tán fún Amẹ́ríkà kò lè ló tán tó fi máa fi bí ènìyàn máa kó máa dé síbẹ̀ wọ́n ò ní gbóhùn ẹ̀ má dẹ̀ ṣàtẹ́gùn yẹn sí wọn gbogbo wọn máa sùn lọ ni láàrin ìṣẹ́jú márùn-ún everybody máa sùn lọ ni wọ́n á dẹ̀ kó wọn sínú plénì yẹn wọ́n á lọ sẹ́wọ̀n wọ́n á tàdí lọ́hùn wọ́n á lọ sẹ́pẹ́rẹ́tì wọn bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n máa pẹ́rìṣì ni ohun tó yẹ kí Nàìjíríà ṣe nìyẹn. Then sẹ́rí àwọn tó jí ìtàn jí àwọn gbé tán lé wọ́n jẹ́ àwọn gbé tó bá rí èèyàn jí gbé wọ́n máa jí èèyàn gbé ìdájọ́ tó wá ṣe fún ẹni tó jí èèyàn gbé òun ló yẹ kó ṣe fẹ́ni tó jíra ẹ̀ gbé tó gbogbo Nàìjíríà ogungun ẹ̀ ti dorí ju ẹ wo bàbá Tinubu kò yẹ ká ṣe máa pariwo àwa gan fúnra wa ó dàbẹ ni pé tó bá ti fún wa ní láti dìrí kà méjì mẹ́ta nígbà èdè. Ọ̀rá ni mo tá à ń ṣe mọ́. Kí bàbá Tinubu kó dá sọ́fídì padà fún àti Malagasy ní 2000 látòrí 150 tó bá ń bẹ̀. Ó di 2000 something. Tó bá fẹ́ ká dìbò fún un kó tètè kó ṣe ohun tó tán o.
2: Ẹṣẹ́ ma.
6: Àwọn kan sọ fún un pé àwọn tó lè gba àdìríkà aláìsàn kan fún àwọn ọlọ́pọ̀lọ.
2: Ẹṣẹ́ ìyá mi.
8: Nígbà tí kò sí ìrètí mọ́.
2: Nígbà tí ò sí ìrètí fún wa mọ́ tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pariwo lọ́tún lọ́sì kò ṣètò ààbò ọ̀wọ́n gógó ẹkọ́nọ́mì wa ń lọ sókè ìnira ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn àtijọ́ àti mú ìyá àti bàbá wọn dọ̀ta ara wọn nù lé nítorí pé bàbá tó bá lọ̀ta iye tó bá kó wọlé kò ká nǹkan kan. Níbo la gba èèyàn àmọ́ orílẹ̀-èdè Nàìjíríà? Which way Nigeria, which way to go? I love my fatherland, I love my land. Which way Nigeria? Where we are heading to? Ẹgbọ́n níbo la ń lọ? Hello, ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ ìyá mi.
9: Mo ní nǹkan sọ.
2: Orúkọ yín àti ibi tí a ti ń pè o. Àmì sá. Orúkọ yín mà.
9: Olúwatóyìn lẹ́yìn.
2: Láti bo.
9: Ẹ̀ló sà.
2: Ẹ̀ láti bo.
9: Láti pàjá.
2: Ẹ káàbọ̀ mọ̀.
9: Ẹ jọ sàtẹ́yìn kan tó ń sọ ẹ̀. Àwọn ọmọ kan gbé yẹn gbọ́gbọ́n lè ní wàá fà. Ẹ jọ nítorí ọlọ́run. Bá ti máa jáde. rẹ́pà ọmọ tí wọ́n lò

0: alẹ́ lẹ́wà lálẹ́.
1: Bẹ́ẹ̀
0: ni mo
1: rí.
0: Tó máa ṣe bẹ́ẹ̀ fún wa kí wọ́n wá sí wọn mọ́lé fún ìgbà ìgbà díẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ pé àwọn gá ọmọdé kára wọn kò sí.
1: Ẹ ṣe mọ̀. Ẹ ṣe gàm. Ẹ jẹ́ mú ìpè kan sí Gifi Kánsẹ̀ ńlẹ̀. Ẹ ló ó rèbètè. Ẹ ló dáló wà ń bẹ̀ olóríire náà.
0: Gọdọ̀
1: òkè sà ẹ bá a ṣe pápápá.
0: Iléeṣẹ́ ìlú bàjẹ́ ìgbẹ́ ní ọmọ ìlú wa tó ti gbé gbẹ́ gbẹ́ ọmọ ọtọ́ ìlú igbó. Ọlọ́kúgbà tí wọ́n dẹ̀ lọ́kúgbà ní ọkúgbà kọ́kọ́ fáwọn ògbọ̀n fún àwọn ìgbé. Ẹ bá fún àgbàdo ìrànlọ́wọ́ lọ́wọ́ ọlọ́kúgbà tí wọ́n lẹ̀.
1: Àdúrà ni bàbá wa ṣe fún àwọn ọmọ tó wà nùgbọ́ yẹn. Producer mi ni mú ìpè kan sí tó bá wọlé 0906000335. Ó yà orúkọ yín pápápá.
2: Orúkọ mi ni Miriam Lakaji.
3: Social media: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi náà náà wà nùgbò. Ìtìròyìn bá gbé làákà o. Kọ́lọ́n ṣàánú wa o, kọ́lọ́n ṣàánú wa lórílẹ̀‐èdè náà.
4: This is now and turn off. Station with the boys.
1: Ogun àìríjà àìrímu kọ́lọ́n bá wa ṣẹ lónìí. Ẹ jẹ́ máa lọ láàárọ̀, adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo yín. Bákan náà náà ni adúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ mi Rúkì. Ìyá mi ìyá mi jìkò ní bàjẹ́ fún ọ. Razak Adéjàre náà wà pẹ̀lú wa ọ̀gá wa nínú agodo tá a wáyé. Ẹ jìnnà Morgan Peter, God bless you. Àwọn náà jẹ́ kẹ́ ẹ máa láǹfààní láti máa gbé wa kété. Títí di aago kan tá a tún láǹfààní láti pàdé lórí ètò bó ṣe ń lọ tò ní ọjọ́ ìṣẹ́gun 1-2 náà ni. Aago kan sí aago méjì. Iṣẹ́ wo lẹ̀ yín ṣe, owó lẹ̀ ń ṣe, ẹ máa bọ̀ ẹ̀jẹ̀ ń polówó ẹ̀jẹ̀ ń pariwo yín síta. Títí di aago kan yẹn rí olúwagbèmílẹ́kẹ̀ ọmọ Adépá olóòkọ mi MC Ìràwọ̀ lóyún àwọn tèmi ń pè mí àgbàlagbà ọmọdé tí ń pẹ̀gbẹ́ bàbá ẹ̀ lóòkọ. Mo yọ́ làárọ̀ Ọlọ́run ọba mi sáyẹ̀nsì Ọlọ́run sì ṣẹ̀rí mi. Mo nífẹ̀ẹ́ yín o, ẹ̀yin olólùfẹ́ mi. God bless you, God bless Nigeria, God bless Lagos State.

0: 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó figi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọba yẹn jọ. Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó figi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọba yẹn jọ. Ètò pọ̀ ń lẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dọ̀ bó bá derí òkìtì bó ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ Etí Monday to Friday pẹ̀lú aago kan ọ̀sán. Ètò ìlera àwọn ojú ọjà àwọn ọjà olójoojúmọ́ ilé wa àti ìròyìn ọjà wa lágbo amúlùúdùn ìròyìn eré ìdárayá lágbo òṣèlú ìdílé aláyọ̀ ẹ̀fẹ̀ àwàdà ẹ̀wò àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ bí ìkànnì Jordan 105.5 FM. Ẹ má dá òtẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ máa bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójoojúmọ́ bó ṣe ń lọ lọ́ba ètò nítorí pé ó dùn yàtọ̀.
5: Ìgbà mi ti dé, ayé ẹ̀wọ̀n bá mi jò.
6: Ẹ ṣáà ti rí Century Nobody. This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information. I won't give you no move an inch, but if you know say you won't move, move your radio too.
8: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
9: the voices you need at work all day, every day till payday.
10: Igori eto jagbo MC Rawo, e ma gbo eto e lori kan ni yi, e ma yi ku nbe, e file sibe. Yes.

0: alálẹ́ òní lẹ́kọ́ ọmọ ẹyẹ kó kó má fàyè lẹ̀ fún òwìwí.
1: Àfiyèsí mi pẹ́ ní tàṣẹ lóore ẹ̀kọ́ dúpẹ́.
0: Igbe kíké ni gbé ẹyẹ, kíkọ ni tàkúkọ, sísọ ni tàwọn ọmọ lọ́rọ̀, Ọlọ́run ọba mi, mo tún dé pẹ̀lú iṣẹ́ tó pé rán mi lọ́wọ́.

0: মহাদেব কাজী হয়েছে হেনি লড়ি লড়ি বাহু
1: àwọn àgbà lọ wọn bọ wọn ní ọwọ ọmọdé ò tó pẹpẹ tàbí alágbà ọwọ kẹrẹgbẹ bẹẹ igi kan lè dàgbò ṣe ìtàn tí mo rara mẹnu báyìí mo mọ pé ó ti ṣẹlẹ sẹyìn náà rí ṣé ẹyìn fojú pa ọmọdé yẹn rẹ ni àbọmọdé yẹn gan ló fojú pa àgbàlagbà rẹ kò sí ẹni tó ní gbogbo agbára láyé yìí tàbí gbogbo àǹfààní kò sí ẹni tó ní ọmọdé ní ohun tí àgbàlagbà kò ní bẹ́ẹ̀ náà làgbàlagbà náà sì ní ohun tí ọmọdé kò ní nígbà tá a bá jọ ń ṣiṣẹ́ pọ̀ tá a bá jọ sowọ́ papọ̀ wọ́n ní ọgbọ́n ẹnìkan kò jọ ìmọ̀ ẹnìkan ò jọ àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ ò gbẹ́rù dórí tí a bá tó ṣùṣù ọwọ́ papọ̀ wọn lè jẹ́ tíṣà fi ṣinṣin kò sí ohun tágbàlagbà ní bọ́mọdé ò bá ní ọmọdé náà ní nǹkan tágbàlagbà náà ò ní nígbàtí a bá jọ ń ṣiṣẹ́ papọ̀ a lè ṣàṣeyọrí ju bí ẹnìkọ̀ọ̀kan nínú wa bá ṣe lọ ṣé mo parọ́ ẹ̀sà mọ́mì àǹtí mi brọ́dà ṣé mo parọ́ ohun tẹ́yìn nìkan lè dà ṣe tẹ́ ẹ bá kó èèyàn jọ mọ́ àtọmọdé àtàgbà àwọn bàbá wa náà ná máa sọ pé ogun tá a bá ń ṣe tá a bá fojú ọmọ sí irú ogun bí a máa parun ẹ máa bira yín bí dẹ́ wà ń bẹ̀rùn ṣó ti ṣẹlẹ̀ nígbàtẹ́ wà léwe àbí gbàtẹ́ dàgbà gan àwọn nǹkan kan wà tí wọn ò fi lọ yín tẹ́ sì mọ̀ ń pa ẹ̀ nígbàtẹ́ wà ń kékeré àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọlọ́run ọba mi fi ìmọ̀ ẹ̀ràn yín ṣùgbọ́n wọn ò pè yín sí síbẹ̀ tẹ́ bá dẹ̀ dá sí ó ṣeéṣe kíkiní ọ̀hún jẹyọ kó lọ sí dáadáa wọn ò pè yín wọn ò tọ́ yín sọ́nà ń pa ẹ̀ àìmọye òwò tẹ́lòmíín ṣe tó bìlíìfù wípé ìmọ̀ tòun nìkan ni kò pọ́mọdé sí ọmọdé míín ṣòwò kò pàgbàlagbà sí ìmọ̀ ẹnìkan ò jọ wọ́n ní ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálé ayé la fi dálé ẹfẹ̀ ọlọ́run ọba gan gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n ní ó sọ pé ẹ wá òun ló dá ọ̀run àtayé o ṣùgbọ́n wọ́n sọ wípé wọ́n ní ọlọ́run sọ pé ẹ wá ẹ jẹ́ kí a dá ènìyàn láwòrán ara wa kí lẹ́yìn náà ń ṣe tẹ́ ẹ̀ pé ọmọdé sí kí lẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí ọmọdé tágbàlagbà ò pè yín sí ẹ láǹfààní láti sọ èròǹgbà yín kò sẹ́ni tí mú yàn sí lára àwọn ìtọ́sọ́nà àtàwọn ohun tó ń lọ táwa nílò láti jẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn 09060003352 hello ta ló wà ń bẹ̀ èèyàn kan ti wà ń bẹ̀ ẹ kú iṣẹ́ o
2: ẹ káàsán
1: ma yes ma ìyá mi ní gbọ́ kú yín
2: àmì àtẹ̀yìn náà kẹ́hìndé akẹ́ṣọ́ lánàá.
1: Láti àlìmọ̀ṣọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: My mommy.
2: Fọ́ọ̀kì ọ̀sán ń kọ làgbèrè ètò yìí.
1: Ẹ pàtẹ́wọ́ fúnra yín gangan ni.
2: Àpapapapapapa.
1: Ẹ jẹ́ kí èmi náà wá pàtẹ́wọ́ fún yín. Ẹ káàbọ̀ sórí ètò wa.
2: Ẹ̀ka. Pẹ̀lú tèmi. Ohun tí ó yẹ kí n fi lo àdá. Tí mi ò fi lo àdá tí mo fọgbọ́n iná ọmọdé tèmi ṣe tó fún mi lọ́wọ́ mi. Nígbà tí mò ń kọ iṣẹ́ fashion designer. Mọ́mì mi gbé aṣọ àwọn àǹkárá bẹ́ẹ̀ ni àwọn àǹkárá tó jiná láyé bẹ́ẹ̀ wọ́n gbé fún mi pé kí n fi báàbúrò mi kan ran aṣọ ńgbà yẹn. Ìgbà mo wá ṣe mo gbọ́n tán mo mọ̀ jù.
1: Ẹ ti bìlí pé ẹ mọṣẹ́ tán.
2: Èmi dẹ̀ ni junior pátápátá. Mi wá ṣe àwọn senior mi sí. Mo wá kọ́yìn sí wọn, mo kọjú sí kọ́nà, mo wá ń gbé aṣọ
1: yẹn. Ẹ ra ń ge wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Níbo lẹ wá parí ẹ̀ sí?
2: Aṣọ ọkùnrin bẹ̀ ni. Ẹ̀rí nígbà tí mo gé dé stage kan, mo rí pé mo ti ba aṣọ gbé.
1: Ṣé kì í ṣaṣọ customer?
2: Mọ́mì mi ni ẹ gbé fún mi pé kí n fi báàbúrò mi ránṣọ.
1: Ọba fẹ́ jẹ́ láti ẹgbẹ́ yìí sọ fáwọn nǹkan kan, ó yẹ ká tọrọ sí ni àti ìgbà yẹn. Ọba wo ni ṣe kò ṣe so mọ nǹkan tán, kò ṣe ń tó gbọ́ tán. Kò ṣe ń tó gbọ́ tán. Tó àti ìgbà yẹn, wọ́n á ń pè wá sí ń tó bá yẹ kí n pè wọ́n sí. Mọ́mì mi, ṣẹ́ ń gbọ́ mi mà?
2: Yẹ́sà.
1: Gẹ́gẹ́ bí àgbàlagbà, tẹ́ ti rí ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti nípa iṣẹ́ ọwọ́, pàápàá jùlọ ní agan ibi tẹ́ wà, ẹ̀kọ́ wo lẹ lè kọ́ àwọn ọ
2: ọ̀pẹ̀yàn pé kí wọ́n má ṣe mọ gbọ́tà mọ mọ̀tá èèyàn má ń fara balẹ̀ lábẹ́ ọ̀gá ni kíkùn lábẹ́ sínú pápá
1: ẹ̀ńdẹ́yàn bá ń bẹ̀
2: torí mo ti rí ẹni tó sọ fún mi wípé òun kẹ̀ sínú kan lè ràn mí iṣẹ́ torí mo ṣiṣẹ́ fáwọn sínú mi rẹpẹtẹ ìrànkúrọ̀ ni a máa ràn mí níṣẹ́ ìgbà náà pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run mo forí tì mo bẹ̀rẹ̀ ṣàṣeyọrí kúrò níbẹ̀ ká má mú ìgbéraga lọ fẹ́nu iṣẹ́ ká sì rẹ̀ lọ fún kábẹ̀ má ṣe mo gbọ́ tán mo mọ̀ tán gbogbo tó bá yẹ ká mọ̀ ká pe àwọn àgbàlagbà sí
1: kápágbà sí ẹ ṣe ìyá
2: mi kábẹ̀ má má sá níbi iṣẹ́
1: ká má sá níbi iṣẹ́ o
2: ká má sá níbi iṣẹ́
1: iṣẹ́ lógun iṣẹ́ múra sí ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́ ó dá mi lójú ọ̀rẹ́ wa ẹ ṣe ìyá mi orí barista nìyẹn iṣẹ́ lógun iṣẹ́ dákun múra sí tirẹ̀ ẹni ṣiṣẹ́ jàre.
3: Good music and vibes. Awesome.

0: láti má sábà.
1: Ìwọ yóò sì wo ipò rẹ̀, wọn kì yóò sì símọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ́ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ. Gbogbo ẹ̀ pátá ni kó o wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀, tí wọ́n pè ní pòórá disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò pòórá disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Òrè Lópé Bus Stop, Ẹgbẹ́dá Lẹ́kọ̀ọ́, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6:00 sí 10:00 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú Wednesday lèṣù ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Ofio Abilorin Street, Ìtẹ̀lẹ̀ Ọ̀tà, Ìpínlẹ̀ Ogun láago 8:00 sí 12:00 ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago 8:00 àárọ̀ sí 12:00 ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185-6815 tàbí 0907-709-0203. Jésù ń retí rẹ o.
2: Orí ọ̀fẹ́ ṣá ni mo bèrè. Orí ọ̀fẹ́ ṣá ni mo bèrè. Nípa orí ọ̀fẹ́ rẹ a ò lájà. Orí ọ̀fẹ́ rẹ bàbá fi fún wa.
3: Orúkọ Jésù.
4: Amen.
3: Ẹ ṣàmì ò ní ṣe orí ọ̀fẹ́ lò.
4: Amen.
3: Àṣì lórí ọ̀fẹ́ ò ní dé bá ọ.
4: Amen.
3: Ìwọ tó ti gbà kò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ.
4: Amen.
3: Ìwọ tó ti bọ́ sọnù lọ́wọ́ rẹ gbà padà.
4: Amen.
3: Yàwó Ejuna Sàfàkọ́ Àgàdá Bàdàdà Adá orí ọ̀fẹ́ padà fún ọ.
4: Amen.
3: Àánú tó sọnù lórí gbà padà.
4: Amen.
3: Ohun rere kó bẹ̀rẹ̀ ọ̀tún nínú ayé rẹ.
4: Amen.
3: Mo lóhun rere kó bẹ̀rẹ̀ ní ọ̀tún nínú ayé rẹ.
4: Amen.
3: Ẹ ò ní má mú bó rere.
4: Amen.
3: Ẹ ó dẹ̀ ṣe rere.
4: Amen.
3: Gbogbo fọlọ́run lókè ọ̀run.
4: Hallelujah.
3: Jésù Olúwa wa.
4: Amen. Amen. Amen in Jesus name.
3: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ wa dáadáa pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ti ń wá, ẹ̀yin tí ẹ wá ní last week sí program wa. Mo kí yín kú oríire o. Àwọn tó wá ní ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ láwọn mọ̀ pé irú wọn gba àdúrà tó le tó yìí bí àti ìtẹ̀síwájú kó dẹ̀ rí àwọn tó give testimony. Mo mọ̀ wípé bí Olúwa ti ń bẹ ti agbára rẹ̀ ń bẹ, kì í ṣe àwa la ń ṣiṣẹ́ bí kò ṣe Jésù ẹni tó níṣẹ́ fúnra rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó bá tó fojú rí kíwọ̀ gan tó mọ̀ wípé fúnra ara Ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ̀, iṣẹ́ tọ́lọ́run bá dẹ̀ ṣe tí kì í ṣe èèyàn, ó máa ń wà permanent ti ayérayé ni. Bólúwa ti ń bẹ ti agbára rẹ̀ ń bẹ, irú ẹ yóò ṣe àṣepé iṣẹ́ rẹ̀.
4: Amen.
3: O dẹ̀ ní mámu bó ohun rere.
4: Amen.
3: Ọ̀sẹ̀ rí mìíràn ló tún dé yìí o. Lórí àpàmì program tí a máa ń ṣe ní ọjọ́ Wednesday, gbìyànjú gbéra sọ níbikíbi tí o bá wà, kí o tẹ̀ wá láago, kí o sì tẹ̀ wá lọ, kí o tẹ ọkàn létí, kó o dé sẹ̀lé Àpárá Dìjà Bus Stop ní Ìtẹ̀lẹ̀ Ọ̀tà ní number 13 Salami Ahmed Street. Iṣẹ́ ìyanu àbàmì agbára ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ìwọ náà wá gbá ẹ̀rí sí ẹ. Torí ayé àti ìgbà kì í dúró de èèyàn kan. Ọjọ́ kan là ayé kan là wá, ọ̀la kan là ní. So torí ẹ ni má fi ọ̀la rẹ ṣeré, a dára fún ẹ. Sáré gbọ́ ọ̀rọ̀ ṣókí tí Olúwa ní kí n bá yín sọ. Ìṣílẹ̀ tí ọ̀rọ̀ ni o. Gbogbo ìwọ tó bá ti sọ nǹkan tí a fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí inú, tètè máa bọ̀ pàdé wá ní ọjọ́ Wednesday, wàá rí ìgbà padà lórúkọ Jésù. Kí lolúwa tún ní fún alálẹ́ òní? Àkòrí gbàǹgbà yẹn wípé ewu tó wà nínú kí èèyàn fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀bùn tó le jù. Ẹ̀bùn tó le jù tí ènìyàn gbọ́dọ̀ fi ọwọ́ tó le mú. Bó o ṣe ń gbọ́ mi yóò máa bèèrè pé ẹ̀bùn wo ló tún le jù nínú àwọn ẹ̀bùn? Ẹ̀bùn ni, ẹ̀bùn ni. Ẹ̀bùn kan wà béèyàn bá gbà tán láàláà ẹ̀dópin. Ẹ̀bùn kan wà bọ́lọ́run bá fi lè fún yàn á dàbí ẹni pé kò gbàdúrà rí. Ìrìn àjò à smooth débi pé àwọn èèyàn máa rò wípé bóyá ó délé Bọ́lá tàbí èèyàn kan tiẹ̀ ti mú wọnú ẹgbẹ́ kan bóyá wọ́n ti sáré fún. Béèyàn bá rí ẹ̀bùn yìí gbà tán, ẹ má jẹ́ kí n tàn yín màṣà, irú wọn ò kí ń lébọ̀ rẹpẹtẹ nínú àdúà. bo je ori ofe ni won ba won tun le ri jo awon to tin gbadura lo ebo yi bo ba ti ri igba ma gbadura ko ma jabo
4: o da bi eyin sir
3: o da bi eyin
4: yes sir
3: bo ba si ti ri igba make sure wi pe o gbadura ko olorun fi li e lowo sugbon wa gbo ohun ti mo observe ninu ebo yi re ko se ni ti o ni ko se ni ti olorun o fun sugbon je kin koko sari kai bi kan fun ninu iwe mimo ma gbagbe o ebo yi okunrin kan ri gba nu bibeli o so awon to ti e so nu po judas ri gba o so nu geasi gba o so nu saul gba o so nu awon to gba dem gba o so nu awon to gba ebo yi to so nu po sugbon mo wa shakesi gbogbo awon to tayo ninu bibeli pata won ri ebo yi gba ni so debi pe jesus na gba ebo yi nigba ta bi tan gba to be si dagba bo nigba to ya bibeli lawon apostle na gba
4: yes sir
3: debi pe won dori aye kodo ko si bo se ma gba ebo yi ma gba masa to ba gba tan to tile to de le handu e dada la la re ma doki
4: Asepere sir.
3: Asepere Hebrews chapter 4:16.
4: Yes sir. Nitori na.
3: Nitori na.
4: E je ka wa si bi te ori ofe.
3: E je ki gbogbo eniyan. Gbogbo eni ti abi lati nu obirin. E sa gbogbo ere. Eni gboya. Mo ba fe ti yin danu eyin na ti won. Ka de bi te kini.
4: Ite ori ofe.
3: Ite ori ofe. Yes.
4: Pelu igboya.
3: Pelu igboya ni bibeli ni ke fi wa.
4: Ki a le ri anu gba.
3: Wherever you go with boldness. O ti mo pe o fe lo gba kan be pe wa. Boldness mo fi lo ma de ri gba
4: yes
3: sugbon to ba wa de bi te ite ori ofe yi bibeli ni wa ri anu gba nbe
4: yes sir
3: so koko wa igboya ri na to fi de bi te ori ofe leyin to ba wa de bi te ori ofe yi na ko need ko bere fun anu mo anu ti joko di nbe yes
4: yes sir ki a si ri ori ofe
3: leyin to ba ti de bi te ori ofe to ri anu gba kan wa wa tayo
4: lati ma ran ni lowo
3: lati ma ran ni lowo
4: ni akoko ti o wo
3: eyin to ba de betan ko ni nira fun e lati fa awon eyan jade nu ogun wo gbogbo eni ba ti dodu e pata o ma ran won lowo asiri ase de ma wa fun agbara de ma wa fun lati yoyan ko nu ogun wa wa the breadwinner idile nigba to ba ri ebun yen gba ki loruko re ori ofe grace grace grace grace grace only ite ti e furara e ite e fe ite e de tobi lara ite re loju rere wa bo ba ri ori ofe gba o je oga nibi ise o de ni woti e
4: jesus
3: to ba ri ori ofe gba lari awon iranse olorun o le ma le fede fo o le ma le so tele o le ma ri ran ero de ma wo
4: ori ofe ni sir
3: cha iwo to wa fede for to she deliverance to lorun lo e wa ma wa bi pe gbona ki lo sele ori ofe ni ori igba ni mo ni ko se ni ti oni ori ofe
4: yes sir
3: tori ipa meta ni ori ofe pisi we have the different types of grace number 1 is general grace
4: yes sir
3: general grace ni oluwa da sori gbogbo agbaye pata gbogbo eni atomode atagbalagba gbogbo alaroju rere anrojo lasiko anroru lasiko o se elese ni alaigbon ni alaimo kan ni ope ni e ori ofe yen wa sugbon ori ofe eleyi ma gbe aye o le ni lori ko ma gbe aye bi alaisaye bi alairaye gbe sugbon second one yin ni ko gbiyanju ko wari great grace eyin ni bibeli lo wa lori awon apostle to fi dori aye kodo why the last one is
4: unlimited grace
3: that unlimited grace oh gbodo compare re pelu en to ba ni o eni to ba ni bo ba de se loni o le bi ojo ola kokun ola koku ko de change
4: yes
3: be mo so fun e ti won ba fara we o le rorun wo saju e so awon to ba ni unlimited grace bi elijah o ku te o tun pada wa so gboru e ri ni jesus ni ohun na ni john the baptist to bo ni won tun be ori etan oluwa tun lo pada bo aye ninu were
2: give you no move an inch o but if you no say
3: le jori kokola be na ni kini mose o ku tangeli fe bi oku awon to kini awon rugbo ko esa lohun na tun pada bo gege bi revelation chapter 11 na se so so awon kan wa ti won ri unlimited grace babet korea oscars
4: ko wopo sir
3: ko wopo
4: yes sir
3: o ri e lati ri awon to se kini to ri unlimited grace gba but great grace you will survive in this world to the extent that won ni le fi owo ru ese yin sugbon wa gbo gbogbo eni to n sare kiri nsi lo sile woli kan tabo miran sori okeji se o ti ri igbari sa se ki se po sonu ori ofe lati ni shop meta bawo lo se n treat awon customer ori ofe wa lo to wa n wa pada o mo pe ori ofe leyan ma n rigba ninu adua tolorun tun wa fi fun yan ni woli gidi ori ofe ni
4: yes sir
0: move your radio with you.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
6: the voices you need at work all day, every day till payday.
3: This
7: is Jordan 105.5
8: station with the best
3: yes,
8: sir. Show, and today,
9: hey everybody, this is the sweet and it's about
3: tell you want to one big guy tell you want to get back in here and you're like where you o wa deni ti won wenu si lara won ye pere o wa di pe won program bi 50 won ti se frenzy sibe ko si solution o ya lowo ori ofe to sonu ri to ba ri ori ofe to sonu pada o ni pe ninu adua adara fun oruko jesu je sare gbadua fun e sare sami ori ofe to fi je eyan laarin awon eyan orun yonda re fun loni
4: amen amen amen
3: e gbe ye sare pe wa lati fi ase da ori ofe pada sinu aye yi ni asale yo gun eniyan ma gbadua fun yin ta ba gbadua fun yin tan bi oluwa tin be ma fe telo wo kojo meje to pe wa ri pe ori ofe yen christi ma da pada fun e tori a o dede wa bi ko se nipa won oluwa
10: gba mi pe mi sori number yi lale yi mo so fun yin pe ogun eniyan ma sare da won lohun 0977 090 02 03 0977 090 02 03 0916 1 856 815 Bala Kasi 091 61 856 815
3: Maria Nuba
4: Amen
3: Allah ni agogo mejo program bere number kini number 13
4: yes,
3: Salami Ahmed Street Sele Aparadija Iteliota Adara fun yi
4: Amen
3: e se rere
4: Amen
3: Jesu Oluwa wa
4: Amen Amen Amen in Jesus name
11: Mo tupa
1: Iwọ yóò si wo epo rẹ̀, wọn kì yóò sì si mọ́ ni Olúwa wí, kí làwọn ohun tó ń dà ọ́ láàmú.

0: Yila won to so aye re degere mi ti.
1: I'd get all funky today. Great me.
0: Ti fe Oluwa ofise ninu igbese aye re. Gbogbo e patani ko wa konu adura mo nibi eto alagbara ti Oluwa tin je wa ara re. Ti won pe ni pora disappear ninu ijo Great Intercessory Prayer Ministry. Gbogbo ojo e ti Friday ninu adura eto pora disappear man so keu. Leka ijo won to wa ni number 7 Olugbede Street, Ore Lope Bus Stop, Egbeda Leko, Lago Mejo Aro si meji la osan. Bẹ́ẹ̀ni sin ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́fà bọ̀ sí mẹ́wàá òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú wọ́n ìzé lèṣu ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Off Your Eye Ìlọrin Street, Ìtẹ̀lẹ̀ Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn láago mẹ́jọ sí méjìlá ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́jọ jo aro si mejila osan. Prophet Olusola Emmanuel Opaleye ti gbogbo eniyan mo si akan ti oke l'Oluwa yo ma lo fun se iranse yi lati gba adura tabi itoni sona. E pe 0916185 6815 tabi 0907709 0203. Jesu n reti re o.
2: From Lagos, this is
3: Jordan. Five FM. This is Jordan 105.5.
4: Nation with a voice for

0: pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹ̀jọ́ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹ̀jọ́ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: O de si Olorun palu ba mi se.
2: Akoko ise agbara lododun ye tun ti ko. Nibi ti Olorun ti ma towo woli re. Prophet Peter bi Oladejo glorious child. Sure won de sile 21 days annual fasting and prayer. Hey, hey.

0: ẹ̀yìn ò bá mọ̀ ń pa èèyàn kan kì í torí sórí social media táwọn wò yẹn fake life ló pọ̀ ńbẹ̀ news tó kàn jump bí ẹgbẹ́ ẹni pé tó kàn ta bá lọ patí o bóyá sọ bóyá wọ̀ tẹ́lẹ̀ mi ni mo wọ̀ wá patí o bóyá olórí aṣọ mi ni mo wọ̀ patí o ẹni tá a bá sàtìrí tó ti ṣe make up tó ti dá a ti ọmọ dáa tán nìyẹn o lè mọ̀ bóyá make up yẹn ló kàn ló dá aṣọ bò wá rẹ̀ ò da bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ social media mọ̀mọ́ aládùúà ni ó jogún ayé tí jésù fi kú gbàdúà kú ni bẹ́ẹ̀ni tí jésù fi kú ọjọ́ tán máa mú mi sọ pé ó dẹ̀ ń gbàdúà ó ní oògùn tó jáde lára ẹ̀ dàbí ìrú ẹ̀jẹ̀ sa even tó dórí igi àgbélébù ó tún gbàdúà lórí igi àgbélébù bàbá dáríjì wọn torí ọmọ tí wọ́n ṣe sa aládùúà ni ó jèrè ọlọ́run aládùúà ni ó jèrè ayé sa ntí mi ò kàn fọwọ́ sí ni pé kéèyàn gbàdúà kó má wàṣẹ́ ṣe bẹ́ẹ̀ ni ìyẹn ni mi ò fara mọ́ bọ̀ tó bá ti ń ṣiṣẹ́ tó gbọ́dọ̀ máa gbàdúà wo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí tó ń wo káàkiri yẹn ntí ọ̀pọ̀lọpọ̀ míì gbójúlé tó gbójúlé àwọn míì tó rí lórí ṣẹ́ṣẹ́ wọn tán tí wọ́n kọ̀ dẹ́mu àdúrà yẹn mọ̀mọ́ ntí ẹlòmíì gbójúlé ẹlòmíì ò dẹ̀ tí gbójúlé nkankan mélòó láyé rẹ̀ ọmọ ọdún mélòó ni kò tí ní ìrírí ayé ló fi sọ pé they are wasting time the pastor is this or this mọ̀mọ́ sà ẹ̀yin tẹ́ ẹ mọ rírí àdúà ẹ̀yin tẹ́ ẹ mọ tán pè ní àdúà àkókò àdúà la wà yìí olúwa fi lélẹ̀ fún wa over 17 years tá a ti ń gba àwẹ̀ àtàdúà 21 days every june a ti bẹ̀rẹ̀ báyìí a ti gba talẹ̀ yìí òkúta lé ọ̀la níbo láti pàdé tó bá ti dé mọ̀ṣẹ́ last bus stop bèrè àdẹ́sígbó lọ́nà 27 awoni street off luton ní ìlú mọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni ní aago mẹ́fà sí aago mẹ́jọ kò sí african time ẹjìnlẹ́ ẹjẹ́ pray join me jájọ pray we want to pray àkókò àdúrà la wà yìí má ti parẹ́ di oyin god bless you.
1: Mo pe ọwọ́ Ọlọ́run lónìí sí gbogbo ẹ̀yin tí wọ́n fi àmì tán fi mọ́nítọ̀ sí lára bí àmì rẹ bá lòkè lórúkọ jésù àtú ọlẹ̀ ẹni márùn kan wà mí olúwa ni wọn ń fi ọ rẹ́rìn tó rán ti fi oògùn lọ tó o ṣe wọn wá rí pé wọn tún wá ń fi ọ rẹ́rìn ọlọ́run sọ fún mi pé ṣé àmì o aṣẹ́ ìfẹ́ ṣiṣẹ́ fún o gbogbo ibi tán ti fi ẹgbẹ́ tàbí oògùn lọ tó o ṣe tí wọn ń retí tó mú bọ̀ jésù olúwa ó yá kó yà wọn lẹ́nu bẹ́ẹ̀ ọ̀run fi ọ̀rọ̀ rẹ yà wọn lẹ́nu ọlọ́run bá jẹ̀bọ̀ ó fi ọ̀rọ̀ rẹ yà wọn lẹ́nu àmì ara rẹ kó la náà ìgbẹ́ni ara rẹ kó ṣòfò dà ibi o ti múra láìmọ̀ ọ̀run gbẹ̀ ọ́ ẹ̀mí búburú inú rẹ jáde ẹ̀mí èròkèrò jáde ẹ̀mí èròkèrò jáde ìkànnì rẹ tá fún tàbí bàjá ó yà la náà àá yà la náà wáyé àtúọ́lẹ̀ àtúọ́lẹ̀ ẹ̀mí àkọ̀tì kan lóyànlóyàn kan wá dọ́m̀bẹ̀yàn lára rẹ jẹ́ ọmọ ọ̀la ẹ̀mí kéèyàn foríṣe fọrùnṣe foríṣe fọrùnṣe kán má fi ṣe yàn jẹ́ ọmọ ọ̀la gbogbo ọ̀nà tí wọ́n ti fi ìlara tì àmìdá ọ̀run kò sí padà.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Orúkọ mi ni Túmíṣe Ọlọ́ndá. Mo fẹ́ dúpẹ́ lórí ọmọ mi Ọlọ́run wá pẹ̀lú mi Ọlọ́run dá. Dádì ní ká ṣe iṣẹ́ kan ní sometimes ago fọ́tò pé ta bá ti délé 12 o'clock pé ká fọ fọ́tò yẹn ká fọ táwọn ọmọ wa bá wà lé ká fọ orí wọn ọ̀bọ̀ tó bá yẹ pé fọ́tò ká fọ bọ̀ mo ṣáà mú fọ́tò yẹn ọmọ yẹn wà secretive kò ń ya fọ́tò mo ṣáà tú gbogbo ẹrù ẹ̀ mo rí fọ́tò kan bẹ̀ pé tẹ bá ti ní kó ya fọ́tò máa nínú gbóhùn òyà pé kí ló fẹ́ fi fọ́tò òun ṣe mo ṣàrí mo ṣe àwọn nǹkan tí dáàdì ní pé kà ṣe gbà yẹn gbà tó wá wálé ó wá sọ fún mi pé kì í bóhùn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni pé nǹkan ọkàn ṣẹlẹ̀ nígbà tí òun wà nínú exam hall 400 level final year dẹ̀ ló wà ó ní àwọn ṣe exam lọ́wọ́ ìtọ́ ṣe parí kọ́ tó tún resume padà yìí ó náwó tiẹ̀ mọ̀ pé àwọn ọmọ skul tó ṣe yahoo tó máa ra mọ́tò tó ju tàwọn lecturer lọ lọ́pọ̀ tòun ó lóun mọ̀ pé wọ́n ti gbé expo wọ inú kínní pé bó ṣe rí pé àwọn ọlọ́pàá àtàwọn examiners bọ̀ pé bó ṣe sọ́ọ́sẹ́ gbọ̀n nìyẹn póun ò dẹ̀ mọ̀ ó nígbà tó dé báyìí sọ fóun pé kóun stand up nìyẹn

0: ẹsẹ̀kẹsẹ̀ òun wá dìde òun sọ pé wọ́n á fún ma ni pé woman yẹn ti fọ etí òun pé yóò ask me wọ́n á fún pé ṣe nítorí òun ló fi sọ pépà lẹ́nu wá ní òun ò di pépà mu pé ńgbà tó ṣe tán ní is not so only is not my handwriting pé òun ò di pépà mu kán ṣá ni ó ti fẹsẹ̀kẹsẹ̀ pé wọ́n ti fẹ́ ti handcuff bòun gbọ́gbà tí a fẹ́ wọ school yẹn gbà yẹn ó bọ́ sígbà tí mo ní àwọn challenges kan tí mo sọ fún dádì even though God had to get over school and go and work very very difficult pẹ̀lú ìrànlọ́wọ́ daddy although náà ó pẹ́ ó tí wọ́n ti ṣe bí 2 months ahead kó tó wọ school kò dẹ̀ travel rí so mo tẹ̀lé lọ́mú ló bí 1 month so náwọn lecturers kan tí wọ́n ti mọ̀ mi tán máa pè lọ́mọ mọ́ mi so wọ́n níbi lecturer yẹn ṣe wá wọlé nìyẹn torí lọ́wọ́ ni àpẹ ọmọ mọ́ mi what happened ó náà ṣàké pé please don't allow my mommy to die if she hear she will die wọ́n wá ní shut up I said what happened ó náà wá ṣàlàyé fún pé wọ́n náà ríwé ní ẹgbẹ́ òun so wọ́n ní lecturer yẹn wá ní káwọn ènìyàn ní sùúrù pé ọmọ ọmọ mi cannot do it pé òun mọ àwọn ọmọ class òun òun mọ level nǹkan tó ní kálukú lè ṣe ó ní bó ṣe kà wọ́n bí eight tó yí òun ká nìyẹn wọ́n dẹ̀ jẹ́ ọkùnrin pé ó wá kó ogun wọn wá sà pẹ̀lú ogun ó wá sọ fún wọn pé ẹni tó bá ṣeṣẹ́ yẹn pé kọ́ sọ wọ́n ní gbogbo wọn ṣàn deny pé ẹni yẹn wá lókè pé kọ́kọ́ ogun wọn lọ sínú black maria àtọ́gbé wa pé because of àtìgbà tí wọ́n ti rí pé mọ́tò tó ń lò ti ju tàwọn lecturers lọ dẹ́n tó bá ní wọ́n gbé kinní báyìí ni pé wọ́n máa fún wọn lówó huge amount of money wọ́n máa fáwọn lecturers yẹn pọ́ máa fi wọ́n lẹ̀ pé so àwọn kinní school wọn panel school wọn ti ń complain wọ́n ní bí nǹkan ṣe sọ pé àpé òun sọ́ọ̀rì òun ò lè wọnú black maria o pé mọ́mí òun ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé abeg talk even though you no finish this school ó ní bó ṣe sọ fún nìyẹn pé at least you get your money now no be koko make you finish ó ní bó ṣe náwó sí pé òun nìyẹn ó ní mọ́mí just thank God o pé azumi dey pick me ní pé tó bá rọ sí kéètì òun kọ pé express school òun ní kìlè lòun máa bọ́ sí tí mọ́tò máa pọ̀ pé because òun ò ní wá jíṣẹ́ nlé because òun ti mọ̀ pé mo ti kú already tó bá ti sọ but mo dúpẹ́ fún ọlọ́run tó yẹ pé kò jẹ́ kí ó dé final year tán kó wá di pé gbogbo wàhálà mi lórí ẹ̀ kó wá já sásán.
1: How many of you that your children will never get
2: pari olórí ìjọba pé ọmọ mi ò ní rákòbá.
1: My children will never get.
2: Àwọn tó wà lẹ́yìn òmò àsọ̀rọ̀ wọn madam pé ọmọ mi ò ní rí àkóbá.
1: My children will never get.
2: Ó dẹ̀ sọ nígbà kẹta bí ọmọ mi ò ní rí àkóbá.
1: My children will never be implicated.
2: Èmi Peter Busayo Ládẹjọ́ èmi náà ò ní rí àkóbá.
1: Àwọn ìbòjì Sọlá will never be implicated. In the name of Jesus, I and my children will never be implicated.
2: Amen. Tí ò bá jẹ́ Ọlọ́run.
1: Enough for God, that is the end of it.
2: Tí ò bá jẹ́ Ọlọ́run tó ń
1: dábẹ́. Enough for God.
2: Ọ̀rọ̀ owó là ń sọ yìí.
1: We are talking about money.
2: Ọmọ tí ò lò ó àtàwọn tó máa fó bribe bù
1: ṣe kó normal things. That child that does not have money.
2: Lóbi tọ́mọ rẹ̀ bá dé láyé.
1: Anyway, your children will get to your net.
2: Kò ní pàdé alákòóbá lórúkọ
1: jẹ. They will never mix up with implicators. In the name of Jesus.
3: Hallelujah. O ti gbàdúrà bẹ́ẹ̀ni àdúrà nígbà agbára kọ tó bá ti dé Mushin last bus stop bere address pin number 27 Awoni Street all flute oni ilu Mushin ibẹ̀ ni àdúrà yẹn ti ń lọ lọ́wọ́lọ́ 21 days ni o bá lè gbà wẹ̀ dago mẹ́ta o bá gba dago méjì ago méjìlá o bá dẹ̀ gbá di sí tó o bá dẹ̀ lórí ọ̀fẹ́ àwẹ̀ ṣàjàjọ gbàdúrà téèyàn bá lè ẹni tó bá ń gbà wẹ̀ tí ò gbàdúrà ó ń fàwẹ̀ ṣeré ni ẹni tó bá dẹ̀ ń gbà tó dẹ̀ ń gbàdúrà tí ò ráyà wẹ̀ kò tí ìkún tó kò ìkún tó bẹ́ẹ̀ ni yóò dára fún ọ tó bá dé anywhere tó bá ti wà tó bá ti dé Mushin last bus stop bèrè àdúrà sí pọ́ńlọ́nọ́bà 27 Awoni Street all flute oní ìlú Mushin tó bá dẹ̀ ní orí ọ̀fẹ́ sí YouTube dai prophet Peter B. Ọládẹjọ lórí YouTube wà rí mi wò mẹ́ẹ̀ yóò dára fún ọ pé mi sí nọ́mbà 00297-66529 second number 00334-7282 yóò dára fún ọ àwẹ̀ àtàdúrà dá God bless you.
4: Àkókò iṣẹ́ agbára lọ́dọọdún yẹn tó ti kò. Níbi tí ọlọ́run ti máa ń tọwọ́ wòlíì rẹ̀. Prophet Peter B. Ọládẹjọ́ Curious Church. Tú àwọn òǹdè sílẹ̀. 21 days annual fasting and prayer. Hey, hey.

ẹni tó bẹ ayé jábé sí wo ó fẹ bẹ ayé rẹ wò yí ìtàn rẹ padà wọ àyè fún ọ níbi táyé sọ pé kò sáàyè àwọn tó ti máa ń fara hàn lọdọọdún ló mọ bí ọlọrun ti máa rìnrìn agbára lọdún yẹn ọlọrun fẹ lò ó prọfẹ ṣẹgun adémọlú prọfẹ jẹ adébáyọ fásui pẹlú ọpọlọṣẹ ọlọrun àtàwọn olórin ẹ nígbà tí wòlíì ọlọrun alàyè glorious child prọfẹ peter biola dejo wọn máa sọ tẹlẹ lórúkọ jésù tí iṣẹ agbára yóò máa ṣe bẹrẹ látọjọ saturday 6th June the friday 26th June 2026 aago mẹfà ìrọlẹ la wọn máa pàdé lójoojúmọ gbogbo ẹyà àti èdè ó yá nínú ìjọ christ ambassador praying ministry incorporated tó wà ní number 27 awoni street off lute road mushin lagos tàbí kẹ́ ẹ máa pè 08029766529 nínú ìrìn àjò àwìn àtàdúrà lọ́jọ́ mọ́kànlélógún 2026 ohun

0: face. A lot of conspiracy la face. A lot of hatred la face. But in the time I was, back on the rabbi, if you were in 2015, ilé mẹ́ta la rambi and say millions upon millions of naira that I don't want to mention on here. Millions upon millions. So tọ́lọ́mbà lè gbé mi dìde, tọ́lọ́mbà lè ṣàánú mi, tọ́lọ́mbà lè yí ayé mi padà. Ọlọ́run máa ṣe tiẹ̀ náà. Ìgbàgbọ́ lèèyàn fi ń gbọ́ Ọlọ́run rìn. Àwa náà kó dénú iṣẹ́ ìránṣẹ́. Mú mọ́tò débẹ̀, má bọ̀ láàárọ̀ ọ̀la. Mo máa ń fi ẹsẹ̀ rìn láti bí dé Bẹ́dà ni. Tí bá lọ rí òkè Ọlọ́run tí bá lọ Ìkòyí, tí bá lọ Ẹ̀rìmọ̀, máa wo trailer tí máa juwọ́ sílẹ̀ fún tó máa gbé mi dé Ìwó Road tàbí Tollgate. Láti Tollgate Ìbàdàn mo ti máa rìn dé ọjọ́. Tí bá dé ọjọ́, máa juwọ́ lẹ̀. In those days, most of men of God tí Ọlọ́run ti gbé sókè ńgbà yẹn, tá a máa juwọ́ lẹ̀ fún tí wọn kì í gbé wa, gbogbo wọn ò tó wa mọ́lé ni. Tọ́ máa rí wa báyìí, tọ́ máa kò ṣe kọjá. Many of mi ò gò tiẹ̀ ní mọ́tò mọ́. Mi gò tiẹ̀ ní ministry mọ́. Mi gò tiẹ̀ ṣiṣẹ́ Olúwa mọ́. But look at us today. Ọlọ́run máa ṣe ayé títí ẹ náà ní rọrùn. Ọlọ́run máa yí ìgbé ayé títí ẹ náà padà. Wá dẹ̀ ní testimony in the name of Jesus of Nazareth. Ọlọ́run máa gbé ògo ẹ dìde, Ọlọ́run máa gbé ògo ẹ sókè. Mo máa ń bá Ọlọ́run sọ ọ̀rọ̀ kan bí Olúwa. Gbogbo ẹni tó bá ti déwájú mi lò mí fún wọn. Gbani bá ti déwájú mi Olúwa lò mí fún wọn. Ẹni bá ti dé ministry ìgbà tí mo gbá bíríbírí 41 days for the first time in my life. Mo ní Olúwa, má jẹ́ kí n ṣiṣẹ́ yìí without testimony. Jẹ́ gbogbo ẹni tó bá ti déwájú mi kó lẹ́rìí. Ìgbà tí mo gba májẹ̀mú nìyẹn pé gbogbo ẹni bá ti dé ministry tí mo gbé lé ẹ lọ́wọ́. Bó tilẹ̀ kí ogun ayé ẹ̀ nágbára tó, èmi máa fi àánú ṣẹ́ ogun ayé ẹ̀, máa dẹ̀ ṣíjú àánú wò. Lẹ́fìrí pé àdúrà ń gbà mí báyìí. Ìdí nìyẹn o tí àdúrà fi ń gbà mí báyìí. Ọlọ́run ti ràn wá lọ́wọ́. Ọlọ́run máa gbé ẹ sókè. Àwa tá a ní nkankan. Àwa ọmọ tí ò jẹ́ èèyàn. Àwa ọmọ tí ò nílẹ́rí. Ọlọ́run ti ràn wá lọ́wọ́. Gbogbo àwọn ọmọ tá a bí ìlú òyìnbó la bí wọn sí. Ìlú òyìnbó la bí wọn sí. Ìwọ náà Ọlọ́run máa ràn ẹ lọ́wọ́. Ogun olórí tí ò níṣẹ́. Background tiwa náà ò da rárá. Àwa tá a rówó lọ léwe, tá a rówó ra bàtà school. Mo wà ní SS3 ẹsẹ̀ ni mo fi rìn lọ school. Ẹsẹ̀ òfo láì kò sí bàtà. Kò sí bàtà ẹsẹ̀ òfo. Ọmọ tó ti lé 20 years tó ń fi ẹsẹ̀ òfo rìn lọ school. Láì sí bàtà. Gbogbo ẹjọ́ ti bẹ́ nídìí. Gbogbo oníkà ti bẹ́ ọjọ́kà ti bẹ́ nídìí. Àwọn ẹ̀wù ti bẹ́ lọ́rùn. Torí bàbá ò lówó, ìyá ò lówó. Ṣùgbọ́n àgbàdo parọ́ fún adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ni ó. Orí ọ̀fẹ́ Kristi Jésù ó tó fún wa. Má bọ̀ láàárọ̀ ọ̀la. Àwọn ẹ̀rí tí mo sọ fún ẹ̀yìn díẹ̀ ló gbọ́ yìí. Bíi 5% nínú 100% láwọn testimony tó Olúwa fún wa láyé òun ló gbọ́ yìí. Torí àkéré nínú iṣẹ́ Olúwa. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ gan. Ọlọ́run ti ràn wá lọ́wọ́. Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ fún wa. A gbọ́dọ̀ ṣe aláìmoore. A dẹ̀ gbọ́dọ̀ ṣe abáramoore jẹ́. La fi fi gbogbo ẹ̀mí wa, gbogbo ẹ̀mí, gbogbo ayé wa sínú iṣẹ́ ìrere Kristi Jésù yìí pé ohun tá a lè fi sọ padà fún ni ká jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀. Má bọ̀ láàárọ̀ la. Bóyá máa dé chọ́ọ̀chì wa rèé. Anywhere tó o bá ti ń bọ̀, wọ́n mọ́tò àgbàdo ìjàyè. Wọ́n mọ́tò àgbàdo ìjàyè. Wọ́n bọ́lẹ̀ ní ìjàyè bus stop. Bá ti bọ́lẹ̀ ní ìjàyè bus stop, wọ́n gbé ọ̀kadà pé òun lọ chọ́ọ̀chì Power Òróró. Wọ́n ní òun lọ chọ́ọ̀chì Power Òróró. Márúwá tàbí ọ̀kadà máa gbé ẹdẹ́bẹ̀. Aago mẹ́fà la máa bẹ̀rẹ̀. Àdẹ̀má parí ní aago 9:30 to 10:00. Tó bá ti ń bọ̀ lára bákan náà, mú àwòrán rẹ dání. Kò dẹ̀ mú bọ́tú wọ́tà ẹyọkan dání. Mú àwòrán rẹ dání. Mú bọ́tú wọ́tà ẹyọkan dání láàárọ̀ tó bá ti ń bọ̀. Wà á ní testimony. Àwọn nọ́mbà méjì ló máa pè sí 08025523849. 08025523849. Number ẹlẹ́kejì ni 08130476370. 08130476370. 0 3 0 4 7 6 3 7 0. What if you are here, my father? What try call what? What if you alone, my die alone? Mok badu a fun iranse Olorun ala ikan ni odun 2017 nigba ti mo lo se ipade ni ori oki Olorun kole ti ero lo bi omi mo ni itoni lati lo se ipade nbe. Now iranse Olorun yi Oluwa so fun lodun e pe ohun ma gbe ogo e si gbogbo aye o pelu awon eyan to mi Nigeria leni o pelu awon eyan to mi Nigeria lọwọ lọwọ ta wa yi owo Olorun wa lara mi Olorun de n ba mi sise ma ma reti e iwo gbianju lati yoju ni aro la Wednesday wa de ni testimony de ki gbadura fun e wa fi enu ara e bere on to fe ni waju Jesu nbi tori pe Olorun gbadura nbi. I will see you tomorrow morning in Jesus name.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: This is Jordan.
1: Ìyanu aṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu aṣẹlẹ̀. Ayé òní rí di yín. Ọjà òní rí di yín. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa lọ.